0: túmọ̀ òní túmọ̀ ọ̀yẹ́ àláfíà là kedere lójú ọ̀run oníṣẹ́ ọwọ́ ń rẹ́rìn músẹ́ oníṣòwò ń fẹyín láàárọ̀ kùtù bẹ́ẹ̀ lára oníṣẹ́ ìjọba ń gbá yágiyági torí bá méjì kọ 32 FM ni wọ́n ń gbọ́ 94.9 ọjọ́ ayọ̀ lónìí
1: 32 FM 94.9 Laughter House Orí òkè tètè Premier Mọ́kọ́lá Ìbàdàn

0: This week,
1: anu lo sile.
0: Let's open it for me.
1: Wani ilekusi.
0: That door open.
1: Ni ose.
0: This very week,
1: ilekusi.
0: Doors open.
1: Ilekusi.
0: Doors open.
1: O man kenyo. Ilekusi.
0: Doors open.
1: Ilekusi.
0: This week,
1: ilekusi.
0: Doors open.
1: Babo men. Ibuko don re o te olowo o ya gba gba gba gba gba gba gba gba gba gba gba gba gba gba gba gba gba gba gba
0: gba
1: gba gba gba gba gba gba gba gba gba gba gba gba gba No doubt,
0: no
1: sherry. Why, daddy,
0: long,
1: why, more book? I said, go for you, but in the name of Jesus Christ. Then, look along.
0: Let's grab
1: it. I'm
0: right back.
2: Oh, come, he rose account day. What do I law alone? Law, daddy. What do I law? What do I call my mother? I don't first of first by you. What in one radio window, talk about my daddy?
1: Emigrant,
2: that's what you really let me. You know me, dear, do
1: emigrant.
2: Gbogbo ìṣòro tó wà láyé mi ó tẹ̀ tí ó ti gbogbo ẹ ti ṣẹ́.
1: Ẹ pàtẹ fún Jésù.
2: Wọ́n dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Àti kan Saturday àbí Sunday wọ́n ní pé ká dìde ká wá yí àwọn tí ọmọ ọba níṣẹ́ kó wá yí ní ọ̀tà wọ́n wá dìde. Emi a se fi bọ̀
1: yẹn. Okay, tí mo náà graduate tí ó ṣe lọ́wọ́.
2: Bẹ́ẹ̀ni sà.
1: Tẹ́yìn kan fi jáde fáwọn ọmọ yín.
2: Bẹ́ẹ̀ni. Mo dé láwọn graduate ìyáde ń jẹ mí. Mo dé àwọn Ọlọ́run báwo ṣe fẹ́ ṣe bó ti sunkún sunkún sunkún. Àwọn ẹbí mi gan owó tiẹ̀ rí sí kọ́kọ́ náà wá dìde ẹ̀mí náà wá yí ponú ọ̀tá mi tẹ̀ kí ní píṣọ̀ wọn dání ọmọ tí mo tẹ̀ gbé wá gan òun ló fún mi ní asẹ̀tì wọn pé píṣọ̀ wọn wà nínú bẹ̀ ṣáà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé bàtí mo máa dé lọ́jọ́ Monday àwọn ọmọ méjì tó ti ń wáṣẹ́ kiri Ọlọ́run kò pè wọ́n pé kó máa gbọ́ pé iṣẹ́ wọn ti bọ́ sí o ẹ bá ń jí hallelujah.
1: Àwọn mélòó lórí iṣẹ́ lọ́jọ́ kan.
2: Àwọn méjèèjì. Dájú mo dúpẹ́.
1: Mo pàṣẹ o tó tí fomijé wá kiri. Àánú yọ̀ǹda ẹ̀fọ́.

0: kórajọ lórí sí. Ẹjẹ rẹ́rìn lórí
1: o. Ẹjẹ lápò bẹ́tẹ̀.
0: Yàmá
1: ẹjẹ rẹ́rìn lórí
0: o. Àdúrà Dáfídì
1: ni. Bẹ́ẹ̀ni sà, dáàbì
0: David ọ̀pẹ. Olùkọ́ fún mi ní ẹ̀rín lórí àwọn ọ̀tá.
1: Ẹjẹ kí ni láptọ̀ ọ̀pẹ máa ẹnìmí.
0: Lórí ọ̀pẹ máa ẹnìmí. Kí n lẹ́nu ọ̀rọ̀
1: lórí.
0: Gbàtọ́ kẹtọ́ kan. Lórí àtọ́nbá mi. Ẹfún mi lẹ́nu ọ̀rọ̀ lórí. Lórí àtọ́nbá mi. Ẹfún mi lẹ́nu ọ̀rọ̀ lórí. Ẹjẹ rẹ́rìn lórí.

0: ẹjẹrẹrin lórí àwọn tó ń bá ayé mi jàgbọ́n ẹ fún mi lẹ́rìn lórí. Wọ́n na owó ẹ̀ sọ pé ìbùkún tí mo ti sọnù olóore tí mo ti sọnù aláàánú tí mo ti sọnù láti January ẹ padà wá ó máa kígbe sókè àwọn eré tí mo sọnù opportunity tí mo sọnù láti January padà wá.
1: Orúkọ mi ni Adégòkè Abọ́sẹ̀dé. Mo wá láti ìlú Ìbàdàn. Ẹlẹ́kẹta tí màá kọ́ síbi bẹ́ẹ̀ ní àkọ́kọ́ tí màá kọ́ wa. Mo mú ìgbàgbọ́ wá síbi. Mo ti máa ń gbórúkọ dájú wa lórí rédíò. Bẹ́ẹ̀ mo ní Màṣá Débì. Wọ́n dá ó ṣẹlẹ̀ pé wọ́n dá ọmọ mi dúró níbi iṣẹ́. Ẹni tó lòun ò fẹ́ rí tó ní okùnkùnbi tí ó gbà wọ́n ṣàdá gbó wọn dúró. Mo wá sọ mo ní I don't take no for answer. Màá dé orí òkè yìí. Wọ́n dẹ̀ máa kún ẹníṣẹ́ padà. So gbà tí mo dé ìgbà yìí, gbà tí màá ta máa fi parí ọjọ́ mẹ́ta yẹn tó di ọjọ́ Sátọ̀dé láàárọ̀. Inú mọ́tò ni mo wà kí n tó dé Ìwó Road. Ló wá pè mí pé mọ́ mi ṣẹ̀ṣẹ̀ wà lórí òkè. Mo ní mo fẹ́ gbọ́ tẹ̀síwọ́n ni mo ti kúrò ńbẹ̀. Ló wá ní àwọn ti dá wọn padà síbi iṣẹ́ yẹn o. Praise the Lord. Àwọn tí wọ́n ní kan dá wọn dúró, wọ́n á dá wọn sáàkì àwọn méjèèjì.
0: Ẹwà. Ẹni tó fún ọmọ yín ní sack letter. Àwọn méjì tó fún wọn sack letter.
1: Wọ́n á sáàkì wọn.
0: Wọ́n sáàkì àwọn.
1: Wọ́n wá gba òun padà.
0: Àwọn tí wọ́n sáàkì ọmọ yín tó wà lára wọn, wọ́n wá gba àwọn padà. Mo mọ sọ fún ẹ téèyàn bá ṣe bẹ tó bá tọwọ kò burú.
2: Bẹ́ẹ̀ni
0: tí ọ̀tá bá gbẹ kòtò tó bá jẹ síbẹ̀ kìí ṣe problem.
2: Yes, sir.
0: Gbogbo tí ọ̀tá ẹ rò sí ẹ kó forí ara ẹ pé. Now tí màmá yìí bá káwọ́ gbéra sílé bí iṣẹ́ yẹn ó ṣe lọ nìyẹn. Ọ̀tá dẹ̀ máa yọ kún rẹ́yìn wọn. Agbára wa yí ọwọ́ padà ẹ tún rẹ́rìí mú lọ lílé.
2: Amen.
0: Clap for Jesus.
3: Ọ̀rọ̀ yìí ti dé.

0: eje nfi yen le eyin wo le mo pe o fe ki aye ri o daju ti tele lo o fe ki orun o bere si gbo ti e na o fe kadua re o gba emi oluwa so nkan kan fun mi laaro yi o ni iko mi gbogbo awon omo olohun pata ti an ba le complete pelu re ma ya won lenu ma so dun fun won yato e ri badua se ngba ba se ngbadua yi ni o ni asiri nu olohun o ba ngbo ma pe momo iwole ni sin eyin egbo bi se nsoro inu mi si ndadun awon meji ma pe ko to ti pe ma mo lo e lo mura o mo fe fun awon kan ni nkan kan laaro yi e gbe iyo yin dani ohun olohun ni e a soro se kan ki si soro danu eyi e se ponu tabi mo fi fanu fun o oh my god engineer e pe brother yen wole ko mo bo
1: oruko mi ni eniola muftau ti opo yen mo si fakoride lati osogbo
0: osogbo le ti wa
1: be ni sir baba lawo ni mi
0: be se ri baba lawo
1: be ni sir
0: se e si gbona
1: be ni sir timo tun lawon mo timo tun ko ni fali osogbo timo tun se ogboni mo tun
0: e to wa nu egbe ogboni na nice mo so ni aro ana iru awon testimony testimony of salvation from darkness to light e pate won fun jesus eyin mo dufa oye ki odufa kan
1: ah eji ogbe eji ke oji ogbe won ni ifa ki fa o ki be ri oji ogbe jogbe oba fa ni wọ́n lá dẹ́fẹ̀ ìjọgbìn fọmọdé ọmọdé yọ ṣẹ̀ṣẹ̀ jájẹ́ lé ìjọgbìn jójó débi tí ń lọ mo ṣàbọ̀rọ̀ àbọ̀yìn fún babaláwo tó wà ń bí báyìí o ejí ó gbè.
0: kò wá sí kankan ń bí jésù lọ wà ń bí láwọ ẹ̀mẹjèèjì ẹ̀ẹ̀kan ló sún ẹ̀mẹjì ni mo gbọ́ pé gbogbo agbára ti olúwa ni ọlọ́run tó gba bàbá yìí fi agbára sí àmì yóò da ọgbà. Sọ bẹ́ẹ̀ tó ń jókòó tí dé play. Ẹnìkan ní pastor bó lẹ ṣe mọ̀ pé ò sí babaláwo nù sọ church àwọn ètò wà ń bẹ́ẹ̀ náà wọ́n ń jáde tí wọ́n ń wá jésù kan yẹn bọ̀ nílé nìsí bí mo ṣe ń sọ̀rọ̀ àìmọye babaláwo tí ń gbọ́ mi àìmọye ògbóni tí ń gbọ́ mi àìmọye olóṣùgbọ́ adarí àgbọ̀n onípètúpètú sẹ́yìn ọlẹ́nu jésù fẹ́ràn rẹ̀ ọlọ́run ọba ń gbọ́. Kínní kan bẹ tí ẹ̀mí olúwa ní ń fún yín láàárọ̀ yìí ìsìn méjì ni ní agbára ẹni tó ní ayé àtọ̀run ẹnìkan níbi báwo àwọn ọmọ ọdún mẹ́tàlá 13-30 àwọn ni ó kọ̀kọ́ wọlé sínú ìsìn àkọ́kọ́ sọ ní ago méje ìgbà tí ó bá fi di 9 ìyẹn ó wálé lẹ́yìn ìgbà náà làwọn 31 títí lọ sókè àwọn àgbàlagbà àti láti 31 àwọn náà wọlé láti ago mẹ́sàn-án ìyẹn náà mọ̀ parí sí bí ọwọ́ ago 11 àbọ̀ sí 12 ní agbára ẹni tó láyé àtọ̀run láti ìwórodì ẹwọ mọ́tò gbági ẹlẹ́fẹ́ sọ̀kalẹ̀ ń wẹ́mà ẹ bèrè chọ́ọ̀chì ọlọ́run òjijì níbi gáràjì yẹn gbogbo ẹ̀yìn ọmọ chọ́ọ̀chì wa ti ń bẹ ní àwọn sona church wọn á gbé tẹlifíṣàn tẹ mọ wò mí fáì live ẹ mọ wò tá à ń ṣe ní wẹ́mà àdúà ta bá ń gbà kan náà lájọ mọ gbà orin kan náà ta bá ń kọ lájọ mọ kọ gbogbo ẹ̀yìn tẹ connect kápọ̀ fẹ́ lọ chọ́ọ̀chì láàrọ̀ ìmúra mọ ọmọ ẹnìkan tí ń tún ayé rọ ẹ jẹ́ kí brother yọ mọ sọ̀rọ̀ bọ̀ babaláwo kọ́ mọ sọ̀rọ̀ bọ̀. Ẹ mọ̀ mọ̀ ń gbádùn yín sà.
1: Yes sir, kí n mọ̀rin jìnnà sà. So ìyá kan wá wà ládùúgbò ọ̀dọ̀ wa, ó máa ń gbọ́ púrógámù yín. Èmi dẹ̀dẹ̀ ní mo ní ògùn, mo ní èṣù, mo ní ifá, mo ní ajé, mo ní ọ̀sùn.
0: Mélòó lẹ́lẹ́ ni?
1: Mo ní ògùn, mo ní èṣù, mo ní ifá, mo ní ajé, mo ní ọ̀sùn.
0: Nàwó Ephesians chapter 6 verse 10 ó ní ẹjẹ́ alágbára nínú Olúwa. Láti òní lọ ìwọ nìkan ni ọdá mi ṣe ọwọ́ ayé òní ká o. Ayé ń bẹ o èèyàn sì wà but pẹ̀lú gbogbo àwọn agbára yìí àbí àtẹlẹsẹ Jésù lọ wà mọ̀ ń gbádùn bàbá yìí.
1: So ìgbà tí ìyá yìí tó wá mọ́ gbọ́ program yìí wọ́n á mọ̀ wò pé kí ìyá yìí disturb mi wá tí mọ́ ń disturb mi sí báyìí. Èmi náà wà á mọ gbọ́ programu yẹn.
0: Èyí náà ń gbọ́.
1: Bẹ́ẹ̀ni sà.
0: So babaláwo ẹ̀yin náà ń gbọ́.
1: Bẹ́ẹ̀ni sà. So ìgbà tó wá dé stage kan mo wá rò wá táìmì ẹ̀ wá jẹ́ bíi táìmì 77 mo wá gbọ́ programu yẹn pé 77 wà ní àárọ̀ yìí ni mí ìdẹ̀mọ̀ tẹ́lẹ̀ mo dẹ́ lọ sí ibìkan ní àpè ní òkè mẹ̀sí lọ́dọ̀ olúwo wa ní òkè mẹ̀sí ní olú ayé òkè mẹ̀sí bàbá yẹn ti kú báyìí ọlọ́run alọ́pọ̀lọpọ̀ àwọn pásítọ̀ tá a jọ wà nú ẹgbẹ́ ògbóni tá a jọ ń ṣe.
0: ẹjọ́ ń ṣe nú ẹgbẹ́.
1: bẹ́ẹ̀ni mo ní jẹ́ lọ́dọ́ wọn wò jẹ́ lọ́dọ́ wọn.
0: jẹ́ lọ wo ohun tí wọ́n fi ń ṣe.
1: jẹ́jẹ́ kí n lọ́dọ́ wọn wò mo ṣe wá nìyẹn mo wá tọrọ nǹkan méjì mo wá rí pé àwọn yẹn sáà ń yípo wọn ni akínyàn tún yípo sí padà jẹ́mi náà tọrọ nǹkan méjì.

0: Ìgbà ọdún ọjọ́ kan ni ọ̀pọ̀ ọdún là á ṣe láyé o nínú àlàáfíà nínú ìgbéga a jẹun ọmọ a jèrè ọmọ ẹkúṣẹ́ olúwalúwa máa tẹ̀síwájú nínú ayé yín o àtàwọn ọmọ ní àtìyàwó yín o congratulations ọ̀pọ̀ ọdún lẹ́ ṣe láyé happy birthday sir mọ́ àná ẹtì sà.
1: Orúkọ mi ni Ọládéyọ̀ láti Bódìjà.
2: Kí lẹ lọ́lọ́run ṣe tẹ́ wá dúpẹ́
1: lórí ìṣẹ́ ọlọ́run táwà àlàdí àpọ̀sí ti kú bọ̀ ó ṣòre fún mi lóore ńlá ńlá àwọn ọmọ mi mẹ́ta wọn lóyún papọ̀ lẹ́ẹ̀kẹ́ náà táyà mi ń já wọn wà ń pe ọlọ́run táwà àlàdí àpọ̀sí ti kú bọ̀ wọn ló dí kíní yìí bẹ̀ bá mi tu láyọ̀ má jẹ́ rí wàhálà lórí àwọn ọmọ yìí má jẹ́ rí dààmú lórí àwọn ọmọ yìí o ọlọ́run táwà àlàdí ó sì bá mi ti gbogbo ẹ̀mí rọrùn. Lọ́kàn ṣe ń bímọ báyìí pẹ́ lọ́kàn tó ń bímọ lọ́kàn tí wọ́n sábì máa tẹ̀lé ara wọn mọ̀ sábì pẹ́ lọ́dún ọlọ́run kò sí wàhálà kò sí dààmú.
2: Orí
1: ètò yìí lọ́lọ́run ti ṣe o mo ń ṣe fáátà tí n bá ti ṣe fáátà ni pé ọlọ́run táyé wà àlàdé akọ́sí ṣe kó bọ̀ ẹ fáátà tí mo ṣe yìí torí àwọn ọmọ mi tó lóyún sínú yìí ni bá ń sọ wọn láyọ̀ kí n gbóhùn ìyá kí n gbóhùn ọmọ kí n má rí wàhálà lórí ẹnì kọ̀ọ̀kan wọn mo ń ṣe fáátà mo ń ṣe ìràpadà mo ń ṣe é lé òrèkóòrè ọlọ́run sì ṣeun ọlọ́run sì ṣe mo dúpẹ́ mo ní lọ́run yín lógo mo lórí oníbẹ̀ta orí oníbẹ̀ta lẹ́ẹ̀kanlẹ̀ mo dúpẹ́ lọ́rùn ọlọ́run táwà àlàdé o àpọ̀sí ti kú bọ̀ o mo dúpẹ́ mo ní lọ́run yín lógo o ẹ nífa ọmọ ṣiṣẹ́ rẹ ń ṣẹ́ o ẹ nífa ya ṣiṣẹ́ rẹ ń ṣẹ́ ẹ̀mí ara yín ẹ̀ ní fi ṣiṣẹ́ rẹ ń ṣẹ́ ẹ ṣe é débi ológo ẹ ṣe é débi ayọ̀ ẹ láṣe yọrí ire àti gbé àti mú gbogbo ẹ̀ ní ẹ̀ tí n bá ti pe ọlọ́run táyé wà àlàdé akọ́sí ti kó bọ̀ òun jáde lọ láàárọ̀ yìí bí ìráàánú gbà lórí ọjà mi bí ìráàánú gbà àtijọ́ àti mùmí kọ́ máa nira kò sì nira ọlọ́run táyé wà àlàdé akọ́sí ti kó bọ̀ sí n bá mi ń ṣe gbogbo ẹ̀ tí ń já sí rọrùn gbogbo ẹ̀ ń já sí rọrùn mo dúpẹ́ yà ó pé mi ó pé mi àmì ó pé mi ó pé mi ó pé mi ó pé mi ó pé mi ó pé mi àmì àmì
2: àmì àmì jésù
1: orí ètò yìí
2: orí ètò yìí ọlọ́dúnwọ́pẹ́ kò ní dẹ́kun
1: àmì jésù àmì jésù
2: ẹ ti mú ebi òní
1: pa àmì jésù àmì jésù.
3: Inú mi dùn ara mi yá gágá láti fi rí ìgbìmọ̀ láyọ̀ oníbẹ̀ta ìwọlé sínú oṣù kẹsàn-án tí ó ṣe oṣù rọ̀bí bí ò bá níta yẹn nú ẹ̀rí bí obìnrin bá ti lóyún ó láti rọ̀bí ni nínú oṣù kẹsàn-án tí a kún fi oníbẹ̀ta wọlé ogun aláboyún tó pọ̀ ká gbóhùn ìyá ká gbọ́ tọmọ olórí ogun fún oṣù kẹsàn-án bàbá olùrànlọ́wọ́ abisẹ́rì ara anonoti tí ń ṣe olórí ogun oṣù kẹsàn-án ọlọ́run yóò ran olùrànlọ́wọ́ sí wa o gbọ́n tí ń wojú ọlọ́run fún ayọ̀ báyìí tí wọn náà dé ẹ̀rí oṣù rọbí re ẹ máa lọ rọbí orin re ó bá yín yọ ọmọ tàbí òní kó ọlọ́run kó wọ́n pọ̀.
4: Ẹ káàárọ̀ sà ẹ kú sí olúwa sà lọ́run ṣàdágbára dọ̀tán sà dákun èmi ni mo sọ yí pé ọmọ mi ó wà nínú oyún oṣù rẹ ó ti pé akademi lè sí rẹgísítàsì bọ ọmọ yẹn ò tí ì mú ó ti pé ó tún ti lé báyìí dákun ẹ fàdúrà ràn mí lọwọ ìtọ́ni tẹ́ni ìṣe arọ́bí lórí rẹ mo ṣe ń jò ní dákun ẹ fàdúrà ràn mí lọwọ dádì kọ́ ló ń bá ń sọ nírọ̀rùn kọ́ bá ń sọ láyọ̀ àtàlàáfíà. Mo gbàgbọ́ nú ọlọ́run yín o ojú ọ̀gbọ́dọ̀ tì mí ojú ọ̀gbọ́dọ̀ tì wá o kọ́ ló ń bá ń sọ nírọ̀rùn kọjọ ọmọ ìhòmù kọ bá ń sàánú rẹ kọ lọ bá ń tú sílẹ ó bá lọbẹ wọn ní kó sáàní sùúrù kò mú ọkọ mo fi máa mú ni ó sì ti lé lọmọ dojú tì mí o mo gbẹkẹlé lọrùn táwọ àlàdé àpòsílẹ kò bọ ọhún lọmọ dojú tì mí o kọ sáànú mi kọ bá ń sọmọ mi nírọrùn.
5: Ẹ gbọ́ra sà pásítọ̀ táwọ àlàdé àpòsílẹ kò bọ̀ èmi ni mo bímọ ẹ kí mi kú oríire mo ti bímọ o ẹ ṣe o àti bímọ o ti bímọ o mi ti mo sẹ́ndì mẹ́sẹ́jì tí yín lọ ṣe àrọ́bì àtirapadà mọ̀ mi ti bímọ lónìí ẹ ṣe o ẹ máa mọ̀ ọ́ sí ojú òní tì yín o ẹ ṣe ọlọ́run mọ̀ gbà fún yín o ẹni fọmọ ṣiṣẹ́ ìrìnsẹ̀ o ẹ ṣe o dúpẹ́ o àdúrà yín ọmọ gbà o ẹnì kó máa lọ́run ò ní jí yín gbé o ẹ ṣe o ẹ ṣe o ẹ bá ń kí mami jí o mo dúpẹ́ ẹ ṣe ọlọ́run gbogbo wọn pọ̀ ẹ ṣe o.
3: Tá à ń wá mo bá yín yọ kò sí kékeré ìrìn àjò ìlérí ọlọ́run ni wípé wọn mọ̀ wá sí ipò lóyún àti ipò rọbí láyọ̀ nígbà táwa náà bá ti ń gbọ́ràn bíbélì ní ìràpadà ẹ̀mí yàn ní ọ̀rọ̀ tẹ́ ẹ lọ ṣe yẹn ó gbà láboyún tó kù lórúkọ jésù ọlọ́run kò tún wọn sílẹ̀ ká gbóhùn ìyá ká gbọ́ tọmọ wọn ni gboyúkọ wọn ni bímọ gbẹmí gbọmọ ọmọ náà tá a wá bí amọbẹrẹ ayé rẹ ni mo pa ayé rẹ ìyá ọlọmọ àìsàn tí ń ṣàlọ ìgbàgbọ lẹyìn bímọ kò ní ṣe ìyá ọlọmọ a ò ní rí bí mo bá yín yọ ẹ bá ń kéèyàn ọlọmọ ọlọrun àwọn òun pọ.
6: Wàlọ́ lọ ta lè fi jàgbá ẹ̀tọ́ ẹni tàbí bọ́lọ́ àwọn afiajẹni lábàdì Integrity Human Rights Leaders Association wà nítòsí rẹ̀ ẹ̀gbẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn láìnínilára. Wọ́n ti pé ọdún mẹ́ẹ̀ẹ́dógún tí wọ́n dá sílẹ̀ 15 years anniversary and award presentation láti mọ rírì àwọn akọni wọn. October 10 ló máa wáyé nígbẹ́ Yoku House, Idioma Junction, Ìtútàbà, Ìyànàrèéfì Òjẹ́ Ìbàdàn, láago mẹ́wàá àárọ̀. Professor Gbenga Oyeyemi ni olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà o. Comrade Emmanuel Adédayo Àpáta ó já sọ́pẹ́ ni olùdásílẹ̀ àwọn sì tún ni leader wa. Comrade Abbas Arógundadé ni alága wa. Comrade Taiwo Alade ni gómìnà ẹgbẹ́ o. Comrade Ifákúrẹ́dé Onibadé ni youth leader. Comrade Fatumọ́lẹ̀ ni PRO wa. Ẹ̀tọ́ lórí obìnrin àti ojúṣe lórí ọmọ ni àgúnlé wa lọ́dún yìí o. Àgbàjá mọ̀ lẹ́ńsì ọjọ́ náà. Ọjọ́ kẹwàá oṣù kẹwàá ló tà wá yìí ni o. Integrity Human Rights Leaders Association. Hello 08145385828 tàbí 07081634658.

0: tí mi ò bá dúpẹ́ mo gbé láàárọ̀ yìí.
1: Ìwọ ló kó lì.
0: Èmi ẹni ọ̀tá ò bá yọ̀ Ọlọ́run ni ò jẹ́.
1: Mọ̀mọ́ rẹ̀ ibi ò bá mi dé.
0: Gbogbo àlàyé ọkàn máa bá mi juwọ́ Sọlọ́run láàárọ̀ yìí. Lórúkọ ìgbìmọ̀ aláṣẹ 32FM94.9. Lórúkọ gbogbo àwọn ọmọ ẹ̀rí Oman abroad. Ẹ kú ojúmọ́ o. Ẹ kú àmójúbà mi. Wákàtí ẹ̀rí lẹ̀ ń gbọ́ fún ìgbà àkọ́kọ́. Ètò yìí kò ní kẹ́ má lọ ṣe ìjọsìn yín o. Ẹ má ṣe mí gbọ́. Ètò yìí kò ní ẹ má lọ àsálátù tàbí lọ sílé ìjọsìn yín. Mi ò bá dúpẹ́ mo gbéṣẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ yín tí ẹ náwó sí mi nígbà tí mo ṣọjọ́ ìbí níjẹjọ́. Nípa káàdì ni owó ni àdúrà ni. Dr. Apostle Tawalade, Comrade Tawalade, ló kọ mi o. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹni tí ń bá mi gbé ẹrù ojoojúmọ́. Psalm 68 verse 19 mo fi wọlé. Ó ní olùbùkún ni Olúwa. Ẹni tó ń gbé ẹrù ojoojúmọ́ lórí ètò yìí. Ìwòsàn ojoojúmọ́ nípa ìfúrúgbìn wa. Ìbùkún ojoojúmọ́ nípa ìfàtà wa. Rúgbìn rọ́bì dànù. Ẹ ò jẹ́ ká rí ibi. Ẹ ń dalẹ̀ má jẹ̀mú. Ọlọ́run mo mọ̀ọ́rẹ́ o. Mo parú búrúbúrúbú mo dá ògo padà fún yín. Ẹ jẹ́ kọ́tọ́ ṣe ọ̀ bí gbòǹgbò fẹ́ alábẹ́tà àǹsá sí ọba fìyẹ́ gbòrògbòrò. Ọba tí ń gbé ni gàlójà rẹ̀ ni. Ògbó lanú àwọn àṣírí a tó fara tì má bẹ̀rù ọ̀tẹ́. Ọlọ́run iná ńlá fi bòjì kánrin gbíngbé ni kẹrù bábà ọ̀rọ̀. Gbèjàgbèjà tí ń gbèjẹ ni à ń dá lóró. Adániwáyé tó gbèjẹ ni à ń dojúkọ. Ògbùgbà tí mo ń lu gbogbo ayé mọ́lẹ̀ bí àrá. Jésù ni iye náà. Juwọ́ sí. Ètò yìí ni Ọlọ́run ti máa ń sọ̀kú dá láàyè. Ìgbàgbọ́ ìgbọràn ìpèsè rẹ níṣe láàárọ̀ yìí o.
1: Ibi ò bá mi dé lómi o, ànúlá mi.
0: Olórí ogun fún oṣù kẹsàn-án fẹ́ rìn lẹ́ẹ̀kan sí láàrin wa. Bàbá olùrànlọ́wọ́.
1: Ọjà ògo tó rò pé kò lè tán.
0: Ó ní a pè ní àánú tí ò ní òdiwọ̀n. Láàrin ọpẹ́rọ láàárọ̀ yìí. Jẹ́ kí ìgbàgbọ́ rẹ ó so mọ́ tèmi o. Abẹ́ fi àánú fa ọ̀pọ̀lọpọ̀ jáde láàrin àwọn onígbèsè. Láàrin àwọn olókùnrùn. Láàrin àwọn tí ó ń wojú Ọlọ́run. Pápá ìpàgọ́ wa tí ó tún wáyé lónìí. Nílé ọmọ ẹ̀rí wa. Gbogbo yẹn wá àyè kí ẹ dé àkóbò ojúrin. Láti àkóbò ojúrin àwọn ọlọ́kadà ti mọ wáyé ọ̀là apostle ní òrége. Ago méjì mi lago méjì o sí mẹ́ta. Mo fẹ́ fi ìfẹ́ àmúrẹ́yànyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àwọn oníbísí àwọn tó ń wojú Ọlọ́run. Bíbélì ni ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹ̀yìn tí ẹ̀ ń ṣiṣẹ́ tàbí tẹ̀ ń ṣiṣẹ́ gbogbo ẹ̀yìn tí ẹ di ẹrù wọlé lórí. Èmi ò fi tura fún ọkàn yín. Àjàgà mi rọrùn ẹrù mi sì fúyẹ́. Gbogbo tó ń jẹ́ àjàgà ni Jésù ló wá fẹ́ fi ìfẹ́ àmúrẹ́yàn bàjẹ́ láàárọ̀ yìí. Ó ní àbá gbogbo àjàgà jẹ́ nípa ìfẹ́ àmúrẹ́yàn àṣírí ni. Gbogbo ẹ̀yìn oníṣẹ́ ọwọ́. Ẹ̀yin oníṣòwò onírúurú àánú lẹ́ẹ̀kan sí láàrin ọ̀pẹ èrò àwọn yóò fi àánú fọ̀ jáde sàmí o. Bí rírú ọ̀rọ̀ Ọlọ́run ti ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí a fẹ́ fi àánú fọ̀ jáde láàrin àwọn aláìsàn láàrin àwọn oníbísí àwọn tó ń wojú Ọlọ́run. Wà lára tí ó sọ àwọn àtọlọ́run pọ̀ lórí ètò yìí. Ètò yìí kò kéde ilé ìjọsìn kò ní ó má lọ ṣe ìjọsìn rẹ o. Ẹni tí ẹ rí èmi náà ń ṣe ìjọsìn kódà ìyàwó mi náà ń ṣe àwọn ọmọ mi ń ṣe ìjọsìn. Báwa ṣe wá ní ẹ má lọ sí ìjọsìn ẹ má lọ chọ́ọ̀chì ẹ má lọ àsálàdù rárá o. Ẹ lọ àsálàdù ẹ lọ chọ́ọ̀chì yín o. Ẹ má kọ ìpéjọpọ̀ ara. Ètò eléyìí tí Ọlọ́run gbà dábìrà. Ètò yìí ló sì kọ́kọ́ bẹ̀rẹ̀ pé à ń so ẹ̀rí lórí rédíò. Ètò yìí ti pé ọdún kejìlá. Ètò yìí ló kọ́kọ́ bẹ̀rẹ̀ pé à ń ṣe tẹsítímọ́nì. eto yin lo koko bere isin daji lago marun si mefa eto yin siwaju won tele ni awon kan se eto yin ni won wo ti won fi tan kaakiri gbogbo le yoruba eto lo je ka mo pe ase ko si bi tolorun o si olorun oke olorun le olorun ari o wa ni bi gbogbo hallelujah irugbe yin ni an papo ta fi so we eto yi eto yi ko ni omi to le ta eto yi ko ni ke wa gba ororo ofe mi te nbo o emi o fi ife amiroyan kon yin lara a si ba gbogbo ajaga je gege bi omo ijo apostolic christi gbogbo goje tolorun laarin won pero o ya lahun bibeli ni eya enu yin emi o si kun olorun laarin awon eru yi baba kan wa ni odo berseda o ti pe nbe olorun lo mo ye ojo ri baba yi ṣugbọn amọ po wa nbe fun odun 38 years ore ni ran lowo angele a ma digba wa ru omi mo ti wa ninu we joanu ori karun ni e eni ba koko wonu orin e ba koko wonu omi a si gba iwosan baba yi ore ni ran lowo aya ti ko ore ti ko gbogbo ebi ti ko won gba ti eni ton ru omi jade baba oluran lowo olori ogun fo osu kesan nigba baba oluran won jade baba yi okuku damo o ni ko gbe akete re o tun saroye ami ore ni ran mi lowo ni ya alagbaja o ti fi mi sile amọ mi o te wa wo mi mo ale gbe akete re logan loju kan na pelu akete ta wa n gbe laaro yi o na ni irugbin igbagbo wa eti a fi san we to iwo na gbe akete re bere si ni che irugbin yi anu le kan si ope 65 96 28 58 47 ope tabi alade olubumi folachade stanbic ibtc bank 00171645482 olorun ta ba fi tu won je to je ma je mu te ba wa dani ta fi nda pada fun ise iranje yi gbogbo wa ta tun lowo si anu yo fo jade laarin opero laarin awon onigbese laarin awon alaisan awon to nwoju olorun atomi atororo gbogbo to fi sapere gbagba je jesu yo ba rin anu ti o ni odi won e ta pe ni anu niyan on tan pe ni anu anu on merit fe for ti o ni odi won why to ya

0: mo sọ pé tí ẹ bá ti ní àìlera ẹ ra àwọn elétò ìlera gbogbo wa ń ṣiṣẹ́ papọ̀ fún rere lórúkọ jésù àwọn ní kókó òjijì ogun yẹn ò ní gbérí mọ a ò ní rí ibi o ẹkọ ẹyọ ọlọrun.
1: èmi nàìjíríà kan mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run lórí ètò yìí o pé ọlọ́run mú mi lára dá o kò mú mi lára dá tó pọ̀ sátani gbógun gbógun gan nọdún yìí ṣùgbọ́n ọlọ́run bá mi pa ní ogun ẹ̀. ẹ ò kí ẹ máa lọ ilé ìwòsàn kí wọ́n ṣe scan kan ní àwọn orí kankan kí ẹgbẹ́ dẹ̀ máa dùn yàn ṣùgbọ́n pẹ̀lú omi àpẹẹrẹ ìgbàgbọ́ pẹ̀lú anointing tí bàbá wa bọ́sùn gbàdúrà sí àti arọ́bì mi àti aṣọ àdúrà mi gbà dúró ni mo wọ̀ sùn lálẹ́ mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ìmúláradá tó péye wọnú àgọ́ ara mi gbé tó ń kan mí tó ń dùn mí nù gbogbo ẹ̀ lọ́nà tó bá mi ṣẹ́gun lọ ilé ìwòsàn wọn rí nǹkan kan bẹ̀ ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọlọ́run ẹṣẹ́ o olúwaṣọ.
2: èyí pé mi àṣẹ ti jáde ẹ̀yìn dúró lẹ́nu mi àgbẹ̀ mi ò sórí ẹ̀ ṣe funfun mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run.
0: ẹ̀dà fàtúmọ̀lẹ̀ ìmúláradá ni ìmúláradá ń jẹ́ adarí ògo padà sọ́dọ̀ ọlọ́run olúwa tí ń bẹ tẹ́ mẹ́ńbẹ́ láàyè àìsàn tí kò bá àdúrà ò ní í ṣe yín o gbogbo àwọn tó tún ṣe ìràpadà wọn àdàbí tá a bá kọ́ pé ìràpadà ẹ̀míyàn ní ọ̀rọ̀ tá à ń ṣe yìí tí àṣẹ májẹ̀mú sì ń bá a rìn àwọn tó bá fẹ́ gbá àyànmọ́ yín mọ́wọ́ yẹn kò gbẹ̀dà ẹ ò ní ṣàìsàn ẹ̀rí mi ò kúkú ta omi mi ò ta òróró ọlọ́run àti májẹ̀mú ọlọ́run bàbá mi níbẹ̀ ni a bá gbogbo àjàgàjẹ́ nípa ìpàlóyàn nípa tí aṣọ àdúrà mi gbà bí mélòó ni mo fẹ́ dé bí kò rí ìbápọ̀tà lágbàṣe ò bá tó kò sí nǹkan bá wo lè lò ìtumọ̀ ẹ̀ náà nìyẹn nígbà tí n kò sí níbẹ̀ mọlúwa ti mẹtẹ mi ń bẹ láyé ẹ ní náà sórí àìsàn ọmọ yẹn ò ní gbérí mọ àpá ẹyọ náà ni.
3: gbajúgbajà fóun dábìrà lórí rédíò látọdún tó ti pé evangeli sọládẹkùn ọ̀nà ó ti gbogbo àgbáyé mọ̀ sí ọmọ bò gótó tẹ́gbẹ́gbẹ́ ètò ọlọ́dọọdún ní fọ́dún 2026. The Achievers Present Thanksgiving 2026. Tọdún yìí tún máa yàtọ̀. Torí wípé ọ̀kọ́ ọjọ́ kẹ́ẹ̀tọ́ ló ti wà ńlẹ̀. Níbi tí àwọn olóko lókì lẹ́kẹ̀ẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ti máa wà níkàlẹ̀. Tó fi máa àwọn eléré orí ìtàgé. Àtàwọn ikọ̀ àti ìríjú májẹmú nílẹ̀ yìí àti ilé òkèèrè. Bákan náà la tún máa fún àwọn ẹni abíyì láwùjọ ní àmì ẹ̀yẹ ṣe dáadáa. Lọ́jọ́ Thursday, October 15, 2026. CAC gbẹ̀gẹ̀ yanu tó wà ní báṣọrun ọjà nìbàdàn bákan náà ni ìdíje máa wọ̀ láàrin àwọn tó bá mọ́lọ́ yín jù tí ẹni márùn tó bá gbégbé orókè sí máa jẹ́ àbú recording contract fọ́ọ̀mù ti wà nílẹ̀ nọ́mbà ọmọ ọba ogo 0805-594-7802 the Achievers Present Thanksgiving Day 2026.

lẹ́yẹ tí wọ́n kọ tí wọ́n tún ṣe ní orin wọ́n kọ ní orin wọ́n ṣe ní eré orí ìtàgé fún wa tẹni wọ́n ti lo mama bintu ayomogaji súlẹ̀ sẹ́bẹ̀dẹ̀ lẹ́yẹ kú fún ìrírí ọgbọ́n ìṣekúṣe iṣẹ́ ti ara ìgbàlódé yín kí ló dàbọ̀ ẹ̀ wá ikú ni

fọ́nrán kan ni wọ́n fi ránṣẹ́ sí mi láti ìpínlẹ̀ Ọ̀sun ní ilé ìfẹ́ pẹ̀lú arábìnrin kan àti arákùnrin kan tí wọ́n ní wọ́n lu magun don clap olùgbàgbọ́ nínú ohun tí a dárúkọ yìí nítorí wípé látètè kọ́ṣe àwọn baba láéláé lọ́ ti fi dènà àgbèrè síbẹ̀síbẹ̀ àwọn kan ní ohun tí à ń pè ní magun yìí wà àwọn kan ní kò sí tó ń jẹ bẹ́ẹ̀ ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ kí ni bíbélì wí ni èmi àbábá sọ ó tilẹ̀ jẹ́ pé bíbélì ti jẹ́ ká mọ̀ nínú òfin ọlọ́run pé ìwọ kú gbọ́rọ̀ ṣe àgbèrè ọlọ́run tó ní kí a má ṣàgbèrè ọlọ́run ò ní ìyàwó tí ẹnikẹ́ni lè gbà pàápàá nínú àwọn iṣẹ́ ti ara ètí mo máa ń kà fún wa nínú ìwé Galatia pé ká jẹ mímọ́ pàápàá iṣẹ́ ti ara èyí tí a ti kà fún.

0: Gbogbo provision shop àdúgbò láti jẹ́ gbèsè sí.
1: Anima.
0: Àti jáde gan wá dogun. Mo lọ síbi tí mo ti lọ máa ń gbè lọ ọbẹ̀ àwìn láàárọ̀ yìí. Wọn ọ̀tá fún mi bẹ̀ mọ́ wọn ní gbèsè mi ti pọ̀ jù. Kò yé mi mọ́ o, nǹkan tá a fi ń bo àṣírí ara wa nìyẹn o. Láwa tá à ń ṣiṣẹ́, kí sálárì tó wọlé báyìí, àti jẹ gbèsè àti gba nǹkan àwìn ládùúgbò. Sálárì yẹn náà la máa fi ń tọ̀pẹ́. Wọn ọ̀tá fún wa mọ́ kò dẹ̀ sún jẹ lé. Ibi tẹ bá ti bá kọ́ńtù yìí dé, kẹ jẹ́ ká mọ ìhà rẹ̀ jọ́ra rẹ̀ ti mú. Kò yé mi mọ́ o, àwọn gíráduwèètì méjì ni mo ṣe ní ládùúgbò wa tó lọ fi wò kété láàárọ̀ yìí. Gíráduwèètì lọ máa fi wò kété tó máa yí gbọ́ ẹ mọ́ kiri. What's going on?
2: This skit was performed by Goroso Ekiti.
3: 32 FM 94.9.
4: Pàìtàn wà ní kẹ́ darapọ̀ mọ́.
5: Láti túmọ̀ nípa bá a ṣe lè bọ́lọ́ ń sọ̀rọ̀ nínú àdúà.
4: Aago méje àárọ̀ ni gbogbo ọjọ́ ìsinmi lẹ̀tọ̀ pẹ̀lú Pàìtàn gbàdí

0: 32FM, 94.9.
1: Tó èyí lọ fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjòkó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
2: Ètò ìgbéyàwó láyé.
3: Ẹ jọ̀wọ́, ẹ dúró ná jàre.
4: Bí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó sọ wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
1: Ẹ ní tòótọ́.
3: Káṣá sọ pé o ti rẹ̀wọ̀n àbí?
1: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣoṣo níbi tí CDK wà.
5: Èwo ló tún jẹ́ CDK báyìí?
1: Bẹ́ẹ̀ ni o, CDK. Ẹ lè ra fìríjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
3: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
1: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
6: Ọ́fíìsì wa wà ní Mokola Road ní Besnai Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí 0707-460-3911.
7: HBM Nigeria PLC, formerly Lafarge, is inviting ambitious entrepreneurs with growth mindset to join its distributor network.
8: With 250 million naira working capital, 500 square meter warehouse, access to 520 or 40 ton trucks, you can partner with one of the top 10 most capitalized companies on the Nigerian exchange with over 1 trillion naira in annual revenue.
7: Become an HBM distributor today. Call 0913-901-3242, 0913-969-3510 and 0916-863-2019. Visit www.hbmngplc.com or HBM Nigeria on LinkedIn and on Instagram at HBM Nigeria PLC. Successful candidates will go through our Business Development Academy. HBM Nigeria, formerly Lafarge. HBM, Beyond Buildings.

gbogbo ìlú ìbàdàn ṣe ti gbáradì ìpẹ́jọ fàájì tó tóbi jùlọ ìtú wọlé bàgẹ̀ àjọ̀dún kẹrin laughter fest ọdún 2026 láti ìkànnì adẹ́rìnpọ̀ ìṣòro 32fm 94.9 tọ̀tẹ̀ yìí sára ọ̀tọ̀ ká mọ́mọ́ ká ságbá ẹ ò ní fẹ́ gbẹ́yìn níbi alẹ́ fàájì tó kún fún ẹ̀fẹ̀ àti àwàdà tí kò lódiwọ̀n olórin tí yóò gorí ìtàgé ládùn

bákanáà ni Rashidi Àpàlà àtàwọn ìlú mọ̀kọ́ lórí mìíràn ò ní gbẹ̀yìn bẹ́ẹ̀. Kò wá tó síbẹ̀ o, níṣẹ́ là ń mẹ́yẹ́ bọ̀ lápò. A ti ṣàkójọpọ̀ àwọn adẹ́rìn pòṣónú lórí ìrìn kalẹ̀ fún ọjọ́ náà. Lára wọn ni FC Package, Rapping Daddy, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbàgede Race Course Amphitheatre la tún fi pàdé tọdún ní sí. Lọ́jọ́ kẹ́ni oṣù kẹwàá ọdún tá a wà nù rẹ̀ yìí. Aago mẹ́rin ìrọ̀lẹ́ ni Kọ̀ǹgò ti bàlù tí Gíọ́sì mọ́dún lára sákàrà. Ìpínlẹ̀ Black àti Mini Michigan ló sẹgbẹ́ tẹrù 32

0: ọdún èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wa tán wà lórí ìjókòó kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
1: ètò ìgbéyàwó láyé.
2: ẹ jọ̀wọ́ ẹ dúró ná jàre.
3: bí ló ṣẹlẹ̀.
2: kí wọ́n tó so wá pọ̀ ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi. fìríìjì ńkọ ẹ̀rọ ìfọṣọ kí iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
0: ẹ ní tòótọ́.
2: káṣá sọ pé o ti rà wọ́n àbí.
0: ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà.
3: ìwọ ló tún jẹ́ CDK báyìí.
0: bẹ́ẹ̀ ni o CDK ẹ lè ra fìríìjì yín ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
2: kákúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yẹ àbí.
0: láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
2: olùṣọ́ àgùntàn ẹ sọ wá pọ̀.
0: pẹ̀lú CDK o lè ra fóònù tẹlifíṣàn ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa download CDK lórí Play Store àti Apple Store.
4: ọ́fíìsì wa wà ní Mokola Road ní Besnai Bus Stop àti Àpáta ẹ lè pè wá sórí
5: 07077 463911.
6: CDK sanwó díẹ̀díẹ̀ gbẹ̀gbẹ̀ ayé ìrọ̀rùn. HBM Nigeria PLC, formerly Lafarge, is inviting ambitious entrepreneurs with growth mindset to join its distributor network.
7: With 250 million naira working capital, 500 square meter warehouse, access to 520 or 40 ton trucks, you can partner with one of the top 10 most capitalized companies on the Nigerian exchange with over 1 trillion naira in annual revenue.
6: Become an HBM distributor today. Call 0913-901-3242, 0913-969-3510 and 0916-863-2019. Visit www.hbmngplc.com or HBM Nigeria on LinkedIn and on Instagram at HBM Nigeria.

0: náà jókòó rẹpẹtẹ nǹkan ṣe stizi rẹ.
1: Are you ready?
2: A ṣe la campagne tropicana.
0: Gbèsè 32 FM kò rẹ́rìn-ín. Kọ̀mpúṣọ̀ ló fìtì rẹ̀.
3: 32 FM 94.9 Laughter House, Orí òkè tètè Premier, Mọ́kọ́lá Ìbàdàn.

0: 32FM, 94.9.
1: Congratulations, Apostle. Igba odun ojo kan ni o, opo odun la se laye o ninu alafia, ninu igbega. A je won ma je re omo eku se Oluwa Oluwa ma tesiwaju ninu aye mi o, atawon omo ni atiyawo mi o. Congratulations. Odun le se laye. Happy birthday, sir. Mo anoti, sir.
2: Iruko mi Oladeyo lati Bojija.
3: Kí lọ lọ́nà ń ṣe tẹ́ wá
2: dúpẹ́ lórí ọlọ́run tá ẹ wà láti àpọ̀tí ti kú bọ̀ ó ṣòro fún mi lóore ńláńlá àwọn ọmọ mi mẹ́ta ni wọ́n lóyún papọ̀ lẹ́ẹ̀kẹ́nẹ́ táyà mi ń já wọn wà ń pe ọlọ́run tẹ́ wà láti àpọ̀tí ti kú bọ̀ wọn ló dí kíní yìí bẹ́ẹ̀ bá mi tu láyọ̀ má jẹ́ rí wàhálà lórí àwọn ọmọ yìí má jẹ́ rí dààmú lórí àwọn ọmọ yìí o ọlọ́run tẹ́ wà láti ó sì bá mi ti gbogbo ẹ̀mí rọrùn kọkàn tí ń bímọ báyìí fẹ́ẹ̀lọ kẹsí ń bímọ lọkẹ tí wọn sábì máa tẹ̀lé àwọn ọmọ sáàgbé pẹ́ lọ́dún ọlọ́run kò sí wàhálà kò sí dààmú.
3: Orí
2: ètò yìí lọ́lọ́run ti ṣe o mo ń ṣe fáátà tí n bá ti ṣe fáátà ni pé ọlọ́run fẹ́ẹ́ wà láti akọ́sí tó kó bọ̀ ẹ fáátà tí mo ṣe yìí torí àwọn ọmọ mi tó lóyún sínú yìí ni bá ń sọ wọn láyọ̀ kí n gbóhùn ya kí n gbóhùn ọmọ kí n má rí wàhálà lórí ẹnì kọ̀ọ̀kan wọn mo ń ṣe fáátà mo ń ṣe ìràpadà mo ń ṣe é lé òrèkóòrè ọlọ́run.

àwọn ìwé yìí ní ìwé àwọn ìránṣẹ́ ọlọ́run tí paul kọ sí timothy àti titu titus àwọn ọmọ apostle paul nínú ìgbàgbọ́ ó fún wọn ní pastoral book méjì timothy kínní timothy

0: Johan orí karùn ẹsẹ̀ kẹta mama kàwé.
1: Nínú wọn yìí ni ọ̀pọ̀ àwọn abirù ènìyàn gbẹ́dùn búlẹ̀ sí.
0: Ó yẹ máa dárúkọ wọn.
1: Àwọn afọ́jú.
0: Àwọn afọ́jú wà ń bẹ̀.
1: Arọ.
0: Àwọn arọ.
1: Àti àwọn gbígbẹ.
0: Àwọn gbígbẹ wọn pọ̀ gan lónírúurú àwọn abirùn.
2: Ọlọ́run Ọláàánú.
0: Ìbára kan ti wà ń bẹ̀ fún ọdún 38. Ó yẹ lè kà síwájú nínú ẹ̀yin ẹnìkan wà tó jókòó fún ọdún. Ẹ kàwé màmá.
1: Bí ọkùnrin kan sì wà níbẹ̀.
0: Yes.
1: Ẹni tí ó wà ní àìlera rẹ̀ ní ọdún 38.
0: Ọdún 38. 38 years. Jẹ́rí tí ọkùnrin bá tí áńgẹ́lì bá ti rú omi. Ọkùnrin tó sọ pé òun gbéra àwọn ẹlòmíì ti wọbẹ̀ wọ́n ti lọ. Ní tá à ń pè láàánú rè. Wọ́n nígbà tí bàbá olùrànlọ́wọ́ dé. Jésù pápá olùrànlọ́wọ́. Olórí ogun fún oṣù kẹsàn-án. Bàbá yóò mọ̀ pé bàbá tó ń rú omi ló jáde yìí. Ní tó wá yà mí lẹ́nu ni pé ó fi àwọn afọ́jú sílẹ̀. Elio àjọ sọ pé àwọn afọ́jú yìí ò ríran rí. Àwọn òkúnkún lójú.
2: Ìyanu tí mo fẹ́.
0: Àwọn abirùn àpapọ̀ olùrànlọ́wọ́ yìí láàrin wọn kọjá.
2: Àdúrà tí mo
0: fẹ́. Àwọn tó ń wojú Ọlọ́run

aago mẹ́wàá wa lókèrègé ní ilé-iṣẹ́ wa. 3-2-FM-94 lẹ́tí ń gbọ́ ni. Dr. Apostle Tábàládé ló kọ́ ni. Ilé-iṣẹ́ ìkalẹ̀ ló ń tẹ́tẹ́ sí Laughter House, Premier Hill, Mọ́kànlá Ìbàdàn. Ẹlẹ́ gbé ìpolówó wá sórí ètò yìí o. Ètò jẹ́ ti ilé-iṣẹ́. Dídítà lè fi àkáǹtì sílẹ̀. Wẹ́lẹ̀ tá a gbọ́ láàárọ̀ yẹn. Sanwó ẹ̀ ní pẹ̀lú irúgbìn tí Ọlọ́run fi bá wa ṣe májẹ̀mú. Májẹ̀mú ni wọn kì í sí ń dalẹ̀. Ọmọ tá a ní dáńdá padà. Ọlọ́run rẹ̀ sì ní ṣe irúgbìn rẹ̀ àwọn owó yìí la papọ̀. Ní ta fi ń sanwó rédíò láago mẹ́fà sí méje. Ọlọ́run tẹ́ bá wà lórí ètò yìí. Kí àsìbí tún wọn jẹ́ lálùkọ ọmọ mi jáde láàrin àwọn aláìsàn. Májò ọba rẹ̀ nínà ti ṣe láàárọ̀. Ọlọ́run ọba tí mi ò ní pè jáde lọ, ajẹ́ ọ̀run mo wà yìí. Orin ni èmi náà ń ṣe.

0: tèmi lẹ́ríkà. Mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run lórí ètò yìí o, pé ọlọ́run mú mi lára dá o, mú mi lára dá tó pọ̀. Sátani gbógun ogun gan nọdún yìí, ṣùgbọ́n ọlọ́run bá mi paná ogun ẹ̀. Kí ẹ máa lọ ilé ìwòsàn, kí wọ́n ṣe scan kan ní àwọn orí kankan, kí ẹ̀gbẹ́ dẹ̀ máa dùn yàn. Ṣùgbọ́n pẹ̀lú omi àpẹẹrẹ ìgbàgbọ́, pẹ̀lú anointing tí bàbá wa Apostle gbàdúrà sí, àti arọ́bì mi àti aṣọ àdúrà mi gbà, dúró ni mo wọ̀ sùn lálálẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ìmúláradá tó péye wọnú àgọ́ ara mi. Ìgbé tó ń kan mí, tó ń dùn mí nù púpẹ̀, Ọlọ́run ti bá mi ṣẹ́gun. Lọ ilé ìwòsàn, wọ́n rí nǹkan kan bẹ̀. Ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run ẹ ṣeun, Olúwa ṣeun. Èyí pé mi, àṣẹ ti jáde, èyí dúró lẹ́nu mi, àgbẹ̀ mi ò sórí ẹ ṣe funfun. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
1: Ẹ̀dà Fatumọ̀lẹ̀, ìmúláradá ni ìmúláradá ń jẹ́. Adarí ògo padà sọ́dọ̀ Ọlọ́run. Olúwa ti mẹ̀tẹ́mẹ̀ ńbẹ láàyè. Àìsàn tí ó gbàdúrà ò ní ṣe yín o. Gbogbo àwọn tó tún ṣe ìràpadà wọn, àdàbí tá a bá kọ́ pé ìràpadà ẹ̀mí èèyàn ní ọ̀rọ̀ tá à ń ṣe yìí, tí àṣẹ májẹ̀mú sì ń bá a rìn. Àwọn tó bá fẹ́ gbá àyàn mọ̀ yín mọ́wọ́ yẹn kò gbẹ̀dà ẹ̀ ò ní ṣàìsàn. Mi ò kúkú ta omi, mi ò ta òróró. Ọlọ́run àti májẹ̀mú Ọlọ́run bàbá mi, bẹ́ẹ̀ni ni a bá gbogbo àjàgàjẹ́ nípa ìfàmìlóyàn, nípa tí aṣọ àdúrà mi gbà. Bí mélòó ni mo fẹ́ dé? Bí kò rí ìbápọ̀tá lágbàṣe ò bá tó, kò sí nǹkan tó wọ́n lè lò. Ìtumọ̀ ẹ̀ náà nìyẹn. Nígbà tí n kò sí níbẹ̀, Olúwa ti mẹ̀tẹ́mi ń bẹ láyé, ẹ̀ ò ní náwó sórí àìsàn, òun yóò ní gbérí mọ́.
2: Bàbá mi Apostle, ẹ káàárọ̀ o. Orúkọ mi ni Yaafin Rasheedat. Ẹ kújọ́ mẹ́ta, ẹ kú ọdún o. Ẹ sọdún èyí ẹ ṣe tẹ̀mí tọmọtọmọ ọmọ o. Ẹ ní fẹ̀mí ara yín díṣẹ́ tẹ̀ǹṣẹ́, ẹ ní fẹ̀mí ọmọ díṣẹ́ tẹ̀ǹsì. Ẹ ní fẹ̀mí aya díṣẹ́ tẹ̀ǹṣẹ́, ẹ ní fẹ̀mí ọmọ díṣẹ́ tẹ̀ǹsì. Ẹ̀yin náà ní dẹrù àrùka, ẹrù tàbí àmì ètò ayé ò ní gbé ka ẹ mọ́lé. Mo dúpẹ́ mo yọ Ọlọ́run yín lógo lórí ayé mi náà. Ọba tí ò jẹ́ ń dòkú, ọba tí ò jẹ́ ń dọ̀fọ́, ọba tí ò jẹ́ ń dẹrù àrùkà fáwọn ọmọ mi. Mo dúpẹ́ mo yan Ọlọ́run yín lógun ní ìjẹ́ẹ̀dógún. Ọlọ́run jọ mí lójú torí pé mo rí àánú gbà, torí pé Ọlọ́run ò jẹ́ ń dòkú. Mo jí láàárọ̀ ni ara mi ò ṣàgbé, wá ò pé kí ló ń ṣe mí. Mo bá mú omi àpẹẹrẹ ìgbàgbọ́ tí mo máa ń gbé sí ìdí rédíò mi, mo bá bù mọ́. Lẹ́yìn tí mo bù mọ́, mo ṣàrí pé sísẹ̀ mi ṣe ìmú lẹ́yìn ọmọ. Mo ní ká bá mi mú sẹ́ẹ̀tì mi wá. Mo ní láti ṣe àárọ̀ bí kò tí ì pé èèna wà. Bí mo ṣe ń bì tí mo ń gbọ̀nṣẹ̀ nìyẹn. Mo sá bì ìgbọ̀nsẹ̀ mi lé ní ìgbà mẹ́ẹ̀ẹ́dógún. Mo sì bì jù bẹ́ẹ̀ lọ. Ẹbí mi ó ju ìgbà mẹ́ẹ̀ẹ́dógún lọ. Ìgbà tí mo rí pé mi ò fẹ́ kọ́ńtò ara mi mọ́, mi ò tiẹ̀ mọ́ tí mo lè mú mọ́. Mo bá dìde, mo ní káwọn ọmọ lọ mọ́ mọ́rú wa fún bá gba hospital lọ. Mo fọpẹ́ fọlọ́run yín, mo gba dírípù, ṣùgbọ́n mo yin Ọlọ́run yín lógo. Torí pé ọ̀pọ̀lọpọ̀ ń wòye pé nǹkan tó ṣe mí yìí mo ní, torí pé mo ní Ọlọ́run tá wàhálà dé lẹ́gbẹ̀ẹ́. Mo dúpẹ́ mo yìn yín o. Ọlọ́run ṣeun o lórí ayé mi, lórí àwọn ọmọ mi. Mi ò fọmọdíṣẹ́ ìránṣẹ́ tèmi náà ń ṣe. Ẹ̀mí mi, mi ò fi díṣẹ́ tí mò ń ṣe. Mo dúpẹ́ mo yìn yín Ọlọ́run yín lógo. Mo dúpẹ́ ẹ̀ ní fẹ̀mí yín díṣẹ́ tẹ̀ ń ṣe, ẹ̀ ní fẹ̀mí ọmọ yín díṣẹ́ tẹ̀ ń ṣe, ẹ̀ ní fẹ̀mí aya yín díṣẹ́ tẹ̀ ń ṣe. Ohun òdì òní fọ̀ sí yín. Mo dúpẹ́ mo yìn Ọlọ́run yín lógo. Mo tún ti ṣe arọ́ bí báyìí náà ni tí mo ti ṣe ń fátà. Mo dúpẹ́ mo yìn Ọlọ́run yín o.
1: Àmì màmá Njawe Sọlá, ká dúpẹ́ lọ́wọ́ Jésù tún so wá pọ̀ tí wọ́n fi tẹ̀sí tẹ̀yà ṣe. Ká dúpẹ́ lọ́wọ́ ìgbọ́nà tìyín náà. Bíbélì ní ìràpadà ẹ̀mí ènìyàn ó ní ọ̀rọ̀ tẹ̀sìn àti pé gbogbo ṣiṣẹ́ papọ̀ fún rere fún àwọn tó fẹ́ Ọlọ́run. Èmi náà kúkú ń ṣe ohun tí mo ní kẹ́ ṣe. Ọlọ́run sì ni wọ́n ń dalẹ̀ májẹ̀mú a ò ní kúkú òjijì. Mo sọ pé tí ẹ bá ti ní àìlera, ẹ ra àwọn elétò ìlera. Gbogbo wa ṣiṣẹ́ papọ̀ fún rere. Lórúkọ Jésù, a ò ní kúkú òjijì. Ogun yẹn ò ní gbérí mọ́, a ò ní rí.

lọ́pọ̀lọpọ̀ ẹ̀rí tí mi ò mélòó ni mo fẹ́ sọ nínú àwọn tó ti wà nínú oyún báyìí. Pàápàá ọ̀nà méjì ni ọlọ́run máa ń gbà ṣiṣẹ́. Mo fún wa lẹ́sẹ̀kẹsẹ̀, mo fún wa gradually ni, lọ́nà ni ìwòsàn jẹ́. Àwọn òwe Matthew orí kẹjọ àbí kẹtàlá tí mi ò bá gbé síra wọn. Adétẹ̀ kan wá bá Jésù ń bẹ̀. Adégòkè olùka bíbélì ní látijọ́ yìí. Àwọn Adam Matthew 13 or Matthew 8. Adétẹ̀ kan ti ń sọ fún Jésù pé èmi fẹ́ kí ìwọ kó sọ mí di mímọ́. Ó sọ pé lójú kan náà tẹ bá ti rí ẹjẹ́ kí n mọ̀. Ó ló sì di mímọ́. Ìwòsàn tìyẹn lójú kan náà ni. Luke 17, àwọn adétẹ̀ kan wo Jésù lókèrè. Gbogbo ò bá jẹ́ sọ wá di mímọ́. Ó ní ẹ lọ rí àwọn àlùfáà yín. Àwọn ẹni ti take another process. Ìfàmúrò yàn dé máa ń ba gbogbo àjàgàjẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ni. Ibi ìfàmúrò yàn fi lágbára nìyẹn. Àwọn ilé ìta ṣe lórí fáwọn oníbìsí. Àwọn tó ń wojú Ọlọ́run. Gbogbo àwọn oníṣòwò, àwọn oníṣòwò lónírù.

0: ẹni ọmọkùnrin ọmọ yẹn wú bẹ̀m̀bẹ̀ ó bá àánú ìbàmìíràn ó sì fà lẹ́sẹ̀kẹsẹ̀ ní ẹ lọ rí àwọn elétò ìlera máa tún ṣe jù bẹ́ẹ̀ lọ lónìí gbogbo ọkàn tó bá òka wá máa tún fi ìbàmìíràn kùn wá lára gẹ́gẹ́ bí ìjọ ọmọọjà apostoli ti kristi ti sọ the beginning of ìbàmìíràn nínú ìjọ apostoli kristi tí wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú ẹgbẹ́ òkúta iyebíye níjọ àtlínkàn
1: ó ní jẹ̀bú òde ọmọkàn
0: ní sọfí àjàyí ọdún lámì ọmọ ló ní ẹgbà òróró jọ ọgbà tí àwọn olóde bẹ̀rẹ̀ ajá àti kọ́ pàápàá gbogbo àjàgàjẹ́ nípa ìbàmìíràn òróró ti bẹ̀rẹ̀ ọmọ ọjọ́ yìí náà ni wọ́n di ọjọ́ tabanọ́kù ní ọjọ́ apostoli ti kristi.

0: ayẹnrẹ mọ bí kò ṣe láti fi ṣe ìwòsàn mi ò sì ta omi fún yín àti mo ta òróró àti mo yẹ wá gbọ òróró ọ̀fẹ́ tó sì ń fi tí wọ́n ṣiṣẹ́ ìránṣẹ́ wọn wọ́n yé wọn rọ̀ mi ò dispute o oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ bá sì rí àwọn tó ta mi níbi tá a wà mi ò mọ̀ ń pẹ̀ tàbí ta òróró ọlọ́run sì rí lóòótọ́ wọ́n mọ́ máa bá wọn bless ẹ̀ àbí báwo ni àní ayé mi á máa lọ ràǹtà náà ni èmi láti yà á sí mímọ́ rọ̀ ilé ìyá rẹ̀ kó ṣaṣọró ó jẹ́ ká gbọ́ àwọn ẹ̀rí yìí kí ó sì lẹ́kọ̀ọ́ ẹ̀rí rẹ̀ ìyá àdúgbà.
1: ọlá ni mo ti gbà ọ̀nà mímọ̀ ti là ọmọ dúpẹ́ fọ́lọ́n ẹnu àṣẹ ń bẹ lẹ́nu yín ẹlẹ́lẹ́dàá wọ́n jà fún wa mímọ̀ ti jà fún mi gbogbo gratitude mi mímọ̀ ti ní wọ́n sọ fún mi ó sì àmàánú commission wa fúnra ẹ ló pé ọmọ mi pé kọ sọ fún mọ mi pẹlú ògbó lọlọlọla ara láti why daddy inú mi dùn èmi lẹ ṣe ń tẹsẹ lónìí èmi lẹ ṣe fún orí mi ò gbà bọdẹ ire ni mo rí o ayọ ni mo rí o ìdùnnú ni mo rí o èmi nìkan ló yé kò lè yé ẹnìkan kan ìdí tí mo fi yin bàbá èmi nìkan ló yé bàbá inú mi dùn orí atúnniṣe tẹ́ ẹ ṣe fún alẹ́ mi ni ló tún ṣe ẹlẹ́dàá mi ò gbà bọ̀dé bí ẹlẹ́dàá mi lánàá fún mi ní àdájì ẹ ti sọ bẹ́ẹ̀ ó dẹ̀ rí bẹ́ẹ̀ ẹni máa gbà láìpẹ́ láì jìnà mo ṣe wọnú mọ́tò ẹni tí ó gbé mi ní ṣọ́ọ̀ṣì gangan ni mo kàn ní jẹun chẹ́ẹ̀kì fóònù mi mo ṣe chẹ́ẹ̀kì ẹni yẹn ẹ wá láde apostle kúbọ̀ bíbí ó sì ṣe bẹ́ẹ̀ dájì ojú òní tí yó ẹ ti fẹ orí mi ẹ ti lórí wa kò ní gbàbọ̀dẹ̀ orí wọn máa lànà fún wa ní lọ́nà kọ́nà mo dúpẹ́ fọ́nà mo ní sọ fún yín ni o ẹ ṣe inú mi dùn.

0: àlàáfíà, orí ìdásílì, olúwa ń ṣe fún mi ooo. Bàbá àbàtà wà ládé apọ́sẹ̀ kò bọ́ ẹ ṣe wọ́n ti bá mi sẹ́ńdì owó mi o, ẹ̀mí mi gbá o. Orí ilẹ̀ mi ní sírètì o, orí ilẹ̀ mi ní sírètì o, kẹ́mi mi ọkọ̀, kẹ́mi mi ọ parí ẹ̀ o. Àdájí ẹ ṣe o, ẹ ṣe o, ẹ ṣe ẹ̀kú àdúró tì mí o, ẹ̀kú olùrànlọ́wọ́ mi o. Ọlọ́run ṣe ẹnu ọpẹ́ òní tán lẹ́nu mi. Ìyanu ṣẹlẹ̀, ìyanu ńlá lélẹ̀ ìdájí láti yẹ jọ́ì. Ẹni wí bẹ́ẹ̀ ó dẹ̀ ṣẹ bẹ́ẹ̀. Ẹ̀mí yín ó kùn fún mi, ẹ kò wà jẹ pẹ́. Dádì dádì dádì ẹṣẹ ẹṣẹ ẹṣẹ ẹ.
1: Ìdí tí mo fi ń yin Jésù, èmi nìkan ló yé. Adarí gbogbo kú padà sọ́dọ̀ Jésù Kristì, ẹni tó fi ìfẹ́ kó wa pọ̀.
2: Dádì, ẹ gbàdúrà fún mi ní last week. So níjọ Sunday mo lọ ṣe test, wọ́n á rí pé mo lóyún, positive pé mo lóyún.
1: Gbogbo ògojì tọ́lọ́run ẹyin nìkọ̀ọ̀kan, ọ̀pọ̀lọpọ̀ náà ló ti pè pé àwọn ti ṣe test tó ti wà positive. Lórúkọ Jésù, ẹ ní lóyún àníṣe. What God has done for you people shall be permanent. Iṣẹ́ tí ìfẹ́ àmúròyàn ṣe nìyẹn, a máa pa gbogbo àjàgàjẹ́. Lórúkọ Jésù, ẹ̀rọ àánú gbadilẹ̀. Àwọn tó tún ṣe fata lónìí, ọlọ́run kò ṣí wọn nínú. Ẹni tó lọ́run ti ṣe fọkàn ní bàjẹ́. Jésù agbára wa, àmì.
3: Àkọjúmọ́ o, àdẹ̀kú ọ̀rọ̀ ọmọ o, ọlọ́run wà pọ̀lọ́ wọn dá sí o, ọlọ́run kà kún wa o. Kò ní jọ pé oré o, ìlú ọmọ ní ọ̀jẹ́ o, ẹ̀gbọ́n ọmọ ní ọ̀jẹ́ o. Kò ní sorúkọ rẹ̀ lẹ́ẹ̀mejì o, ni ọba wa kalẹ̀ ni o. Pẹ̀lú ògùn ọlẹ́ẹ̀mí yín ogún kò ní gúngùn ya, ẹ jẹun wa kalẹ̀ ni o. Arúgbó wo lílọ lọ́wọ́ bá ń ṣe yín o. Mo dúpẹ́ mọ̀mọ̀ lóore o, ẹ ṣé o. Bàbá mi, ìjọ tẹ kọ́kọ́ bílẹ̀sì ọwọ́ wa, ọmọ yẹn mo mú wa. Òróró tẹ fi àníǹtì ọwọ́ wa, ó gbọ́ wọlé ẹ̀pọ̀n yẹn fà tínú rẹ̀ dùn tara rẹ̀ gbóná mọ́. Bàbá mi mo dúpẹ́ o, ìpè yín ò ní dòkú o. God bless you sir.
1: Abiyamọ ọ̀tọ́gàn, ẹni tíṣẹ́ ọ̀tá ọ̀lẹ́, mo dúpẹ́ gbogbo ògbó jẹ́ tọlọ́run. Gbogbo ẹni tí ẹ kí mi tẹ fàdúrà ránṣẹ́ àwọn wọn pọ̀. Nípa ti ìtẹ̀sọ̀pọ̀ṣọ ọmọ yín, èmi náà mo ní kẹ lọ sí ilé ìwòsàn. Ìgbà tí ọlọ́run ti dáwọ́lé nípa ìfẹ́ àmúròyàn lójú ẹsẹ̀ bẹ́yìn náà ti ṣe sọ, ó wà ní ara ẹ̀dẹ̀ balẹ̀. Èmi náà mo ní kẹ lọ sí ilé ìwòsàn. Ẹ lọ sí ilé ìwòsàn, kẹ wá lọ mú ẹ̀rí wá. Lórúkọ Jésù, ogun tó ṣẹ̀ òní péré mọ́ o. Olúwa ti ń bẹ tẹ́lẹ̀ ń bẹ láàyè. Ẹ̀rọ àánú wọn náà kó dọmọ sí o. Ogun yẹn kó wọlé pátápátá. Àlàáfíà fún yín mọ́. Fànà ojoojúmọ́ nípa ìfẹ́ àmúròyàn lẹ́ẹ̀kan sí la ọsán yìí. Ọ̀nà ẹwà dé àkóbọ̀ ojú orin láti àkóbọ̀ ẹ ní àwọn ọlọ́kadà yẹn kan tẹ̀ ti mọ̀ pé gbogbo Sunday kẹta kẹta ọ̀là apostle lórege là ń lọ.

0: wọn kọ fíìmù ni yóò mú kí ìrírí tí wọn rí náà fi ń kọ fíìmù fún wa wọn péré ní thunderbolt jẹmí fi production kan ló gbé jáde ní ọdún náà lọhùnún
1: ọmọ ẹni mi mọ ẹni
0: magun ni.

0: fọ́nrán kan ni wọ́n fi ránṣẹ́ sí mi láti ìpínlẹ̀ Ọ̀sun ní ilé ìfẹ́ pẹ̀lú arábìnrin kan àti arákùnrin kan tí wọ́n ní wọ́n lu magun don clap olùgbàgbọ́ nínú ohun tí adarúkọ yìí nítorí wípé látètè kọ́ṣe àwọn baba láéláé láti fi dènà àgbèrè síbẹ̀síbẹ̀ àwọn kan ní ohun tí à ń pè ní magun yìí wà àwọn kan ní kò sí tó ń jẹ bẹ́ẹ̀ ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ kí ni bíbélì wí ni èmi àbáwá sọ bó tilẹ̀ jẹ́ pé bíbélì ti jẹ́ ká mọ̀ nínú òfin ọlọ́run pé ìwọ kú gbọ́rọ̀ ṣe àgbèrè ọlọ́run tó ní kí a má ṣàgbèrè ọlọ́run ò ní ìyàwó tí ẹnikẹ́ni lè gbà pàápàá nínú àwọn iṣẹ́ ti ara èyí mo máa ń kà fún wa nínú ìwé Galatia pé ká jẹ mímọ́ pàápàá iṣẹ́ ti ara èyí a ti kà fúnra wa tí à ń fetí gbọ́ ó jọ gátá kò jọ gàtá mo bẹ̀ wá ní o ẹ jáde ní àgbèrè nítorí ikú òjijì wà ń bẹ̀ òrè o láti ìpínlẹ̀ Ọ̀sun ní ìlú Ilé-Ifẹ̀ ẹnìkan ti fi fọ́nrán yìí ránṣẹ́ kí ni bíbélì wí ẹ wò ó sinimá ẹja fura o kì í ṣe ẹ̀jẹ̀ àti ẹran ara là ń bá jìjà kadì o ìka ènìyàn wà lóòótọ́ o àwọn aláṣẹ bíi òfurufú ayé àwọn agbára òkùnkùn ibi gbogbo bíbélì kan fáwọn ẹ wọ́n wà o kí èsára ìwọ kò gbọdọ̀ ṣe àgbèrè ẹ wòran.
1: Abábalẹ̀ rèé tọ̀ sí lẹ́nu kó má bàa pò wọ́n bùn mọ́ o. Ọkọ ọlọ́kọ ìyàwó yàgò. Tọ̀ sí lẹ́nu. Èmi padà kò sí kó tiẹ̀ lóyìí.
2: Látọ̀bí rẹ̀ ṣe.
1: Bẹ́ẹ̀ ni ìdí ìgbà ojú ẹ̀ ti rí mọ́. Tọ̀ sí lẹ́nu. Ó máa níyàwó ló máa bá
3: lọ sí.
0: Ó bá ní lọ́kàn jẹ́ pé. Ó bá ní lọ́kàn jẹ́ pé ọkùnrin yẹn pàdánù ẹ̀mí rẹ̀. Wọn kò gbọ́dọ̀ ṣàgbèrè sọ́lọ́run níyàwó tá a fẹ́ gbà ni. Tí ó bá tèmi jẹ́ gbà lọ́ọ̀ mi, má yóò ní sọ̀rọ̀. Mo yẹn padà tẹ bá wo ẹ lọ́wọ́ lórí TikTok wa lọ́la. Mo yẹn padà nà tọ̀tọ̀tọ̀tọ̀. Wọ́n Jésù jẹ́ aláàánú àti olórí ọ̀tọ̀. Ẹ jẹ́ ká wo John chapter 8 verse 3. Àwọn Sadducee àti àwọn Pharisee mo ti sọṣẹ́ wọn. Iṣẹ́ wọn ò papọ̀. Àwọn Sadducee àwọn ni akọ̀wé inú ìjọ. Òfin náà làwọn náà ń tẹ̀lé. Àwọn náà máa ń gbé ìrúbọ nínú church inú temple. Àwọn farisi àwọn gangan ni akọ̀wé ìyá òfin orílẹ̀-èdè wọn. Tí wọ́n yàtọ̀ wọ́n gbàgbọ́ nípa áńgẹ́lì wọ́n gbàgbọ́ pé kò sí áńgẹ́lì. Wọ́n ti yàtọ̀ wọ́n gbàgbọ́ pé ayé lẹ́yìn ikú wà.

0: 28:3. Ẹ kàwé màmá.
1: Àwọn akọ̀wé àti àwọn farisi sì mú obìnrin kan wá sọ́dọ̀ rẹ̀.
0: Yes.
1: Tí a mú nínú panṣágà. Nígbà tí wọ́n sì mú dúró láàrin. Wọ́n wí fún pé olùkọ́ni a mú obìnrin yìí nínú panṣágà nínú ṣíṣe pàápàá.
0: Nínú ṣíṣe óyá ẹ kàwé.
1: Ǹjẹ́ nínú òfin Mósè.
0: Nínú òfin Mósè.
1: Ó pàṣẹ fún wa láti sọ irú àwọn bẹ́ẹ̀ ní òkúta pa. Púpọ̀ ìwọ àti wí.
0: Ẹgbọ́n ìyá Adégòkè. Ó ṣe jẹ́ pé obìnrin yẹn nìkan ni wọ́n rí mú. Bọ̀dá yẹn ń kọ́. Òun ti fo fẹ́ǹsì. Wọn ò ní mú bọ̀dá. Torí pé gbogbo náà fẹ́ jẹ́ ń bẹ̀. Báwo ni obìnrin yẹn ṣe ní ẹwà tó? Wọ́n kò pa ti fi òfin mú. Wọ́n kí ni Jésù ṣe ní ẹsẹ̀ kẹfà? Ó kàn kankan sílẹ̀.
1: Èyí ni wọ́n wí.
0: Èyí ni wọ́n
1: wí. Wọ́n dán wò kí wọ́n bá lè rí ohun láti fi sùn.
0: Yes.
1: Ṣùgbọ́n Jésù bẹ̀rẹ̀ sílẹ̀.
0: Ó bẹ̀rẹ̀ sílẹ̀.
1: Ó sì fi ìka rẹ̀ kọ̀wé nílẹ̀.
0: Bí àwọn ní tíọ́lọ́jì, àwa kan gbà pé àwọn Jésù ń kọ àṣìṣe tiwọn náà ni. Látọ̀dọ̀ àgbàdo ọmọdé. Ṣé wọ̀wọ̀ ìyàwó oníyàwó rí?

0: ẹ̀yin orí adé block láwà tàbí tó bá ti dé sákúlà kó o pè wọ́n wà mú o ó béèrè fún àánú tó ta yọ lórúkọ jésù ó yá ká gbà á gbogbo ẹ̀yin arúgbó àgbà ọ̀dẹ yín dá a tún ti bẹ̀rẹ̀ sẹ́sàn mi kò ní lè mọ́ wa ẹ̀rùn ò ní ran wá ìgbóná òkè ò ní wọlé wa ilé wa ò ní gbiná ilé wa ò ní lanú mọ́tò wa ò ní lanú ó ti wo ẹ̀ka ẹ̀rùn ọdún ló mú tó lórúkọ jésù àwọ̀ láyọ̀ ńbẹ afẹ́fẹ́ tí wàá yọ ọmọ fẹ́ ti ṣe àṣẹ ògùn lọ jésù olúwa wa ọ̀rọ̀ ìyànjú tí mo bó tọ̀ wá wá
1: lónìí
0: o ni ọpẹ́
1: is what they call thanksgiving
0: o rere láti máa dúpẹ́ fún olúwa
1: it is good for us to give thanks to God
0: o rere ní ká mọ̀ kọ́ ní ìyẹsí
1: it is good for us to give praise to
0: him Psalm 100
1: says
0: o ni ẹ̀ ó ìwà yọ sí olúwa
1: who is full of rejoice to God
0: ẹ̀yin ni ènìyàn rẹ̀ gbogbo
1: all ye peoples
0: o ni ká kọrin
1: he said we should sing ahead
0: o ni ká jó
1: he said we should dance ahead
0: o ni ká yọ
1: he said we should rejoice
0: ká mọ̀ kó ni olúwa
1: for us to know his God
0: o lọ dá wa
1: tí
0: ẹ ní àwa àwa ni ènìyàn rẹ̀ àti àgùntàn pápá
1: rẹ̀
0: ó ní ẹ lọ sẹ́nu ọ̀nà ẹ̀ tí ẹ̀yin tí ẹ̀yin tí ọpẹ́ àti àgbàrá rẹ̀ tí ẹ̀yin tí
1: ẹ̀mọ̀
0: dúpẹ́ fún
1: fún
0: abá ti ń dúpẹ́ fún
1: òun
0: náà ọmọ ntọ́kàn láyé wa lórúkọ jésù oríwo ní gbàbọ̀dì ẹ̀jẹ̀ àmọ̀ dúpẹ́ o ẹ̀jẹ̀ àmọ̀ dúpẹ́ o ẹ̀jẹ̀ àmọ̀ yìí o
1: èmi
0: mọ òun ọpẹ́ wá gẹ́gẹ́ bí ọmọ tá a ṣe lóore èmi dúpẹ́ o
1: mo
0: sì dúpẹ́ lórí ẹ̀yin náà ẹ̀yin tẹ́ ẹ wá lẹ́sìn tẹ́ ẹ tó wá lọ́dún
1: nìí
0: mo dúpẹ́ o àwọn tí ò lè wá náà
1: mo
0: dúpẹ́ lórí wọn
1: torí
0: kò sí nǹkan kan tó ṣẹlẹ̀
1: kọ̀ọ̀kan
0: ààyè ni lórúkọ jésù ojú òní ti gbogbo wa ọ̀tá òní yọ̀ wá a ò gbòòlù ẹ̀jẹ̀ a mọ̀ dúpẹ́ o ẹ̀jẹ̀ a mọ̀ yìí ó lè fi ìbùkún fún olúwa ìwọ ọkàn mi wọ́n ṣe gbàgbé gbogbo rẹ̀ ẹ mi gbàgbé orí ọlọ́run
1: kìí
0: ṣe pé o mú ogun ṣé kò wá síjọ́ tó ṣe ọ́ lóore rí
1: mi
0: gbogbo ètò ṣe iná oore
1: mi
0: káṣù ká jíráyọ̀ oore mi káàmọ̀ rí oṣù láyọ̀ kó jíráyọ̀ oore mi káàmọ̀ gbúrò ayọ̀ oore mi káàmọ̀ ọmọ rí ọmọ ṣe dáadáa lójú rẹ̀ oore mi oore ọlọ́run pọ̀ àkàrìkàtẹ́ lóore rẹ̀ ẹ ti àmọ̀ dúpẹ́
1: Dúpẹ́
0: wa ni ó jẹ́ ìtẹ́wọ́gbà. A máa yè é.
1: Ìyanu
0: ọmọ ṣẹlẹ̀. A ó jọ mọ dúpẹ́. Jésù olúwa wa. Lẹ́ẹ̀kan sí orúkọ mi ní Prophetess Esther Akànnì JP. Ìyá Arise ìyá àpadẹ̀ mi látàmúlòkọ. Nọ́mbà mi 08055258124 08055258124 fún ìgbaniníyànjú tàbí ẹ̀bì àdúrà. Lórúkọ Jésù àdúrà wọ́n gbà
1: ìlú
0: àfọ́sù ń tẹ̀síwájú lórúkọ Jésù àgbọ̀ sí àṣẹ ògùn lọ́run Jésù olúwa wa.
2: Agbára olúwa ọlọ́run bẹ bí ìtàtijọ́ àwa la òsín bàbá bí ìtàtijọ́ mọ́ láti wá bọ́ lọ́wọ́ àjàgà ẹ̀ṣù gòkè lọ sáàfin ìjọ Christ Redemption Church sí àná ẹ̀ṣù àpadà ẹ̀mí ni kó máa bọ̀ níbi tí olúwa ọlọ́run ti ń fi agbára ẹ̀mí mímọ́ tí ó ń dè sílẹ̀ pàṣẹ ìrọ̀rùn sáyé onípojúpo láti pàṣẹ ẹni àmì òróró rẹ̀ Reverend Mother Prophetess Esther Akànnì JP ìyá àríṣe ìyá ìràpadà ẹ̀mí ọ̀kan òjọ̀kan ẹ̀rí ló sọ̀kalẹ̀ nínú ìjọ Christ Redemption Church sí àná ẹ̀ṣù àpadà ẹ̀mí ti ẹni kó ti darapọ̀ mọ́ wa nínú àwọn ìsìn wa lọ́sọ̀ọ̀sẹ̀ tó fi mọ́ ìpàdé àdúrà Sunday ọjọ́ ìsinmi aago méje sí mẹ́sàn òwúrọ̀ gbogbo ọjọ́ Tuesday nípàdé aláboyún láago mẹ́wàá àárọ̀ sí méjìlá ọ̀sán tí àná jèrè yóò sì tẹ̀lé láago méjìlá ọ̀sán gẹ́gẹ́ àkànṣe àdúrà ni máa wáyé ní gbogbo ọjọ́ Thursday lórí òkè ìmúṣẹ ìlérí abadépo láago mẹ́sàn àárọ̀ sí méjìlá ọ̀sán ká tó wá wọnú ìṣọ́ òru lọ lọ́jọ́ Friday láago méjìlá òru sí márùn-ún ìdájí ìwọ wá lẹ̀rí kan wá darapọ̀ mọ́ wa nínú ìjọ Christ Redemption Church sí àná ẹ̀ṣẹ̀ àpadà ẹ̀mí

pàtidé àkọ́bọ̀ òjòrin ẹlẹ́ lọ sí ọ̀la apostle ní òrége òrége níwájú lè lálẹ́yìn ó ti mọ́ ọ̀lù yẹn aago méjì tèmi la aago méjì òní òsì ní dẹ́nikẹ́ni nígara gbogbo àwọn ìpele tí a bá wá àwa tá à ń wojú ọlọ́run àwọn oníṣòwò oníṣẹ́ ọwọ́ ẹjẹ́ ká má pẹ̀rẹ̀ gbàgbọ́ wa dání mo fún wa ní ìtọ́ni pẹ̀lú fàmí lóyàn lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n sì bá gbogbo àjàgàdá ẹnì lọ́wọ́ ó lè kú fún ojíjí kú láàrin ọ̀sẹ̀ yìí ni

àwọn tí wọ́n fẹ́ wà ní tébù ta ló molúwa àwọn bí mẹ́ta àbí àwọn bí mẹ́ta ni wọ́n fi orúkọ ránṣẹ́ ní ọ̀sẹ̀ tó kọjá lọ báàbá sì ti òní iná ọ̀sẹ̀ láyanjú àwọn tí ó fẹ́ wà ní tébù wa ẹ̀yìn a ti rí àwọn bí méje báyìí pẹ̀láwa so it's okay tá a bá ti rí èèyàn mẹ́ta sí lọ́dọ̀ wa a ti wà okay a fẹ́ kí tébù wa gan pọ̀ rẹ́rẹ́rẹ́.

0: ore mi lebun kan ara oto ti mo fe fa awon to ba wa n table temi tori awon ton ba jo lolufe wa agbodo ma fi emi mo re han si won tori e lo fi je pe gbogbo awon eyan ti won mo n ba wa da seto amo riri yin lokunrin lobirin lomode lagba gbogbo yin patapata na la ki tori pe ta wa ba n seto teyin o ba ma gbo te ba ma je gbadun re le mo fun wa ni nkan kan lati jo ti mo tin seto mi o fe in ti fe re ni to finu findo to fun mi ni 5000 ri sugbon inu mi ma dun ayo mi ma kun wi pe aha awon eyan kan ni won je gbadun wa yi ta ba si ni kakale ni eji ai mo ya awon eyan ni won ma disturb emi na ti won ma pe mi ti won ro pe mi gan ti wa okay sugbon ninu ai wa okay temi na lemi na tin gbianju lati je ka awon kan o wa okay tori pe olohun ba mi edumare ni kan ni oni je keda okay o na ni mo wa pelu eda ba awon kan ba gba kesoke ti won fe ke mo ni lori olohun ba mi edumare ni kan na lo le komi yo kabiyese ledumare lo le fomi sinu akengbe beyan ba wa mu ti o mo da gogogo be si re opolopo akengbe ni an ti fa ke fo olohun ba mi edumare ti o wa je ka ke ti wa o fo o ba mi edumare ti o ja ke wa o kan o je ka kere ngbe wa o fo kabiyese ledumare amo lore o kabiyese ledumare iwo nikan ni iwo ni lana iwo ni loni iwo ni lola iwo tun ni jo ni titi ojo gbogbo igba to ba da to ba dun iwo na ni ori kan wa to mo mi ma ko yo mo ni you are the most high igba to ro ba dun
1: you are the most high igba to ba te wa lorun you are the most high you are the most high god you are the most high god
0: bọ́lọ́ ọba mi bá gbé nǹkan kan dé ó tẹ̀yìn lọ́rùn kò ní kọ́lọ́run ọba mi ó mọ jọlọ́run mọ́ ọlọ́run mọ́ jọlọ́run rẹ lọ́nìí
2: èyàn
0: bá lágídí kó máa forí fọ́gbá ó mọ ní kinní kan ní ó ṣẹlẹ̀ kó máa sọ̀rọ̀ bí ọlọ́run ó lé mi ni mo ti mọ bí máa ṣe ṣe èmi ni wọ́n máa ń gbọ́kànlé
1: èyàn
0: tó bá gbára lé mi ó ti ó ti mọ̀ pé òun ti jáwé olúkọ
1: mi ni
0: ẹ lọ gbére mi wò ọlọ́run ọba mi ó wà yín mú pé ìwọ kẹ ó fẹ́ mọ bé mi jó kọ kí ni bíbélì wí.
1: Ó ní kẹ́ bá ti gbọ́kàn lé nìyẹn lẹ́rara ó gbọ́kàn ló tún bá ń tẹ́.
0: Ọ̀tọ̀ bóyá àwọn yẹn ronú débẹ̀ ni o.
3: Tẹ̀bítẹ̀bí mi mo gbé ọ̀gá ìmọ̀mọ̀ ìṣe torí mo dára.
0: Ẹni tó bá fi ènìyàn lẹ́rara ṣe ìgbẹ́kẹ̀lé rẹ̀ tó ti rọ̀ yí pé ó máa yàn ó máa ń rìn gbòòrò ó lérò ẹ̀rí ẹ̀ rè yẹ̀yẹ́ ẹ̀ rè ìtẹ́ ẹ̀rí ẹ̀ kó fún ohun ọ̀rí ẹ̀ fún ṣùgbọ́n ọlọ́run ọba mi edumare téèyàn bá jókòó kọ̀rọ̀ yàrá tiẹ̀ tó wá ń fi ọpẹ́ fún tó ní mo mọ̀ pé wọ́n ló lè ṣe mo mọ̀ pé wọ́n náà ló lè gbé mi débẹ̀ mo mọ̀ pé wọ́n náà ló lè gbé mi dépò kábíyèsí ledumare jẹ́wọ́ agbára rẹ̀ ọba mi edumare tó ní kún fáyà kun lọ́wọ́ ọba ò wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ọba ò wí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ kábíyèsí ledumare tó lágbára tó kọjá gbogbo iye ẹ̀dá ọlọ́run ọba mi ló mọ bí ti ń ṣe nǹkan ẹ ọba ti ń ṣe ìdájọ́ àfẹyín pínran torí pé béèyàn bá fẹyín pínran ọlọ́run nìkan ló lè jọ́ jẹ bóyá nílá ló gé sọ̀hún bóyá kékeré ló sì gé sọ̀hún ó ti gé sẹ́nu ọ̀rẹ́dì ọlọ́run ọba mi ló lè mẹ́ṣọ́ ẹ̀ ọba mi ti wá mọ́ ṣe ìdájọ́ àfẹyín pínran ìbàrẹ́ o kábíyèsí ledumare tó lágbára lórí ohun gbogbo ìbàrẹ́ o ọba mi edumare ti jẹ́wọ́ agbára rẹ̀ ìbàrẹ́ o èmi wá rí mo yàn ọ́ títí láéláé ni ó sì mọ gbósùbàkárẹ̀ jàre fún ọ ọlọ́run ò kọjá báwọn èèyàn ṣe mọ̀ ọ́ sí.

láti pe padà tẹ bá láǹfààní láti pe padà àyè sì wà ẹ pe padà mo fẹ ó wù mí kí n tiẹ gbóhùn yín dáadáa sí bẹ́ẹ̀ ṣe korí kí n tẹ mú wá tẹ ẹ sọ pé ọkọ̀ ìyá yín mo ti rò pé ẹ kì í dáadáa èèyàn gbọ́dọ̀ dọ́kọ̀ ìyá rẹ mọ̀ bó

0: Títí ọjọ́ mẹ́jọ tí a tún máa fi rí àtayọ̀ pàdé lágbára lọ́wọ́ Elédùmarè àánú Ọlọ́run ní fi gbogbo wa sílẹ̀ o. Fún ìkéde àti polówó ọjà tàbí tẹ bá ní tẹ fẹ́ bá tèmi tọ́ pé ọmọ Fàlà àánú sọ. Ẹ pè mí sórí nọ́mbà yìí 070-5140-4540. 070-5140-4540.
1: A fi ayọ̀ pàdé lọ́sẹ̀ tó ń bọ̀.
0: Jésù tó fún mi ìdòwú iléyà o.
2: Máa ní gbọ́bi síra wa yóò kù tún dọjọ́ mẹ́jọ.
0: Tèmi tọ́gbọ́ ọmọ Fàlà àánú ní ká fi rí àtayọ̀ ká fi pàdé láṣẹ Èdùmarè. Ó dàbọ̀
2: dá ẹ ṣeun.

ìràwọ̀ kan yọ ọ́ mi lútìtì ìràwọ̀ ọ̀sán tóun dàgbàlagbà péjú sí àfi gorí òkè ó hàn ketekete ìkànnì dati 2fm dosù ó lé téńté ọba láàrin àwọn ọkànnì dati 2fm 94.9 ìkànnì adẹ́rìn kò sónú òkè téńté premier mọ́kọ́lá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ̀ àtòrí sun ìdùnnú ní dati 2fm ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kàn nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni agbádùnnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn kásì gbẹ̀ni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ́ níjẹ tẹnu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32 fm ń dòṣùpá àràn káyé 94.9 lọ́ba àwọn ọkàn ni.

0: 32 FM 94.9.
1: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjòkó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
2: Ètò ìgbéyàwó láyé.
3: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
4: Kí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
1: Ní tòótọ́.
3: Káṣá sọ pé o ti rà wọ́n àbí?
1: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣoṣo níbi tí CDK wà?
5: Ìwọ ló tún jẹ́ CDK báyìí.
1: Bẹ́ẹ̀ ni o, CDK. Ẹ lè ra fìríjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yé àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
3: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
1: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bára lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
6: Ọ́fíìsì wa wà ní Mokola Road ní Vesna Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí 0707 460 3911.
7: Lo rayowa nitori po lowo lowo ti won ba tan po rayowa nitori dukia to po to ni okan ti balẹ po rayowa alafia lo gun oro saaju ara re o ilera sile mi gigun gbogbo arun ti se da laye na ko laye fi nse ni bi dot ba po lara ti gbogbo engine ta se dada ba se be to kose mafoya to ba se bi eni rara tara re o se dede pinu lo kan yara re o veniton clean sani ko semu agbanu gbade fogede gede ara danu veniton jagun labi panko pe ore ara tomade tagba tokunrin to obirin lo le lo oso kunrin so obirin do pepe veniton clean sa atege se maradan bi korosin veniton cleanser kiki degbogi ti o lo tinu la fi se o tu wa kaakiri ile itaja ogun jakejado le nigeria a si n wa alagbata fun veniton cleanser pe number code demand 0034051533 0034051533 ileise emi won natural care lo se veniton cleanser ohun laye tun lo kokoko bayi nla rofa aditi aja ti o sonu ni ki gbo fere olode adia fun koloro si eleyi ti o lo re pate oja soju titi ohun juru won ba ti ri dodon ni kiru won fara mo eni ti pate soju titi iru won ni pagidina yi ka to dun wo bojuri ohun nilo ati bibo giri oko ni rona ina lo fin ku meni oda ida lo fin ku meni oro ajo ti ri si ibowo fun ofin ohun igbo firo ni pele oyo oyo state rule of law and enforcement authority nke toton e mo pate soju titi ti ma emi o la ro ipinlo oyo ni baje o
8: emi awon woli
9: yo tun ni ran gbara mi

0: Adura ni mo kaneke in adura fun yin. Yes, sir. Wa tin be tele be laye ori of lati ma teswaju ula yo fi fun yin.
1: Ami loruko Jesu.
0: Iru yin bayi Olorun yo tubo gbe won dede loruko Jesu.
1: Ami loruko Jesu.
0: God bless you, sir.
1: Amen. You're welcome, sir. Oluwa ona wa lowo sari abala de to be le nkan pa fe se ki mi yen o bi awon kan be ti mi fe so lori radio ko mo ni tumo mi a gbodo gbo be temi ka mo toro wo lori radio ka mo fa kan number ta sugba ni de wo lati fi nkan kan ku nkan kan. Hello, o ti re.
0: Hello,
1: hello sir.
0: Okay,
1: yes sir.
0: Abi adi ro kula ti mo
1: ya ki le fe ba mi so
0: Olorun ran lowo.
1: Amen sir.
0: Eno se eni sugbi ni ka ri.
1: Ami loruko Jesu.
0: Me pa ose ayo ni mu ni.
1: Ami loruko Jesu.
0: E ri pe awon agutan. Agutan ti sako lo.
1: Beni.
0: O se oni sa agutan lo to. Awon peteru ati ko ni le. Ise pe olon gbele peteru lowo. O ni ma bo awon agutan mi.
1: Beni.
0: Ara awon agutan ni ko ni.
1: Beni.
0: Olon ti sawari e.
1: Beni.
0: Olon ti wa mi.
1: Ami loruko Jesu. E se mu dupe. Thank you, sir. Boya ni nkan kan te fe wi bo si je ibeere ni bo si je ibeere ni mo won pe lojo kan olorun o gbadura wa adi tubele odi wakati kan oluwa lo ni gbogbo ipa ati agbara ni kawo. Hello, hello. Ah kilo de mo ti
2: hello
1: hello hello e ti wole
2: ya dano lala to lodo
1: kile fe ba mi so ma
2: a ri wi pe emi na gbe eto ya ri wi pe ọpọlọpọ gan ni ti eni kan le elomi igbagbọ si gan ibe gan lo se ipalara fun won to je wi pe ati inu elesin mi ni won ti n bo tan ti gba Jesu o
1: ṣugbọn
2: gba ti won debi ti won gbagbọ si okan mi ni won fi han won wa se bibi Jesu se ri
1: ni
2: se Jesu ogidi yen won se bi bo se ri niyen
1: igba
2: ti won ba fe pada si ko si n tede so fun won ni se bi Jesu ni
1: te fi awon naa lo. Beni.
2: Àwọn ohun òde mọ̀ wípé kìí ṣe Jésù ògidì ni wọ́n fún wọn.
1: Ẹ ṣe mo dúpẹ́.
2: Àwọn nǹkan yóò ń fa ewu lọ́pọ̀lọpọ̀ nínú ìyìnrere kọ́lọ́run kó ràn wá lọ́wọ́.
1: Bẹ́ẹ̀ni, ẹ ṣe mo dúpẹ́. Àwọn èèyàn tó bá gba Jésù ní 2000 wọn ò lè mọ ti Jésù jẹ́. Àwọn tó bá gbà ní 90 wọ́n dá Jésù mọ̀ díẹ̀. Àwọn tó gbà ní 1970 in the 70s wọ́n mọ̀ pé Jésù tí wọ́n ń wí lásìkò yìí kìí ṣe Jésù táwọn gbà in the 70s. Wọ́n mọ̀ pé chọ́ọ̀chì táwọn lọ ń sìn kìí ṣe rú ẹ̀ táwọn lọ in the 70s. Wọ́n mọ̀ wípé nǹkan ti bàjẹ́. Hello,
2: hello,
1: hello. Yeah, ẹ bá mi ṣe ní sókè torí ọjọ́ ti lọ. Yes, sir.
2: Ẹ jọ ìbéèrè kan ni mo bá dé.
1: Ẹ bá mi béèrè kíá.
2: Ṣé ó dà kí ìtọ́ àgùntàn ní ìjọ? Mo sọ pé ní ọmọ ìjọ bí nípa ọmọ ìjọ bá fẹ́ máa lọ kó máa lọ.
1: Kìí ṣe olùṣọ́àgùtàn náà nìyẹn. Olùṣọ́àgùtàn kì í lé àgùntàn fẹ́kùn pàjẹ́. Ṣùgbọ́n ní àwọn àgùntàn náà tó yẹ kí wọ́n ya wèrè bí ewúrẹ́ o. Àwọn ewúrẹ́ láàrin àgùntàn. So ẹ jẹ́ balance. Hello.
3: Hello.
1: Hello. Ẹ jẹ́ straight to the point. Sókè sáà torí ọjọ́ ti lọ.
3: Ok, ẹ wo inú mi, mo dúpẹ́ fún ọ̀rọ̀ tẹ́ ẹ gbé jáde ní
1: sàn.
3: Ìgbà dáa bẹ́ẹ̀ tọ́lọ́ ń bá fún gbogbo alára kọ́lọ́ fún ọ̀rọ̀ yìí ní agbára.
1: Àmì sà. Àmì sà. Yes, sir. Ọ̀dà nẹ́tíwọ̀kì yẹn o ti fẹ́ já. Ọlọ́run ó rò mí lágbára, yóò rògbò lágbára, yóò rò ètò lágbára, agbára agbára tí ó fìdí wákàtí kan. Olúwa ló nípa àtàgbára níkàwọ́. Olúwa tí ń ṣe kò kúrò ńbẹ̀. Olúwa tó ṣe fún ọgbọ̀n ṣẹ́jú yóò ṣe fún wákàtí kan àti àwọn nǹkan míì náà níbòmí. Ọ̀dà ẹ jẹ́ máa dágbére àti lọ sílé. Ẹ jọ 30 seconds ìpè tí mo gbé. Hello, ẹ ti wọlé o.
2: Hello.
1: Ẹ bá mi ṣe ní Sókí, ẹ ti wọlé.
2: Ẹ kú ètò.
1: Yes, ma.
2: Nǹkan ọ̀rọ̀ bíbélì nílẹ̀ ìwé Mátì olóńṣẹ́
1: wípé
2: níkẹyìn ayé a rí wípé onírúurú iṣẹ́ ìránṣẹ́ ló ti dìde ṣùgbọ́n iná ẹ̀mí ti kú. Iná ẹ̀mí ti kú. Àdúrà ta ní láti ìgbà náà ni wípé Ọlọ́run kó tún náà ẹ̀mí dá nínú ìyìn rere ní àsìkò nítorí pé àwọn ìránṣẹ́ Ọlọ́run tó jẹ́ ọ̀pẹnu ni wọ́n ń wá.
1: Bẹ́ẹ̀ni, ẹ ṣe mo dúpẹ́. Ẹ jẹ́ kí n mọ̀ lọ, jẹ́ kí n mọ̀ lọ. Kúnlé Bèlú ló kọ tí mo jẹ́. Nọ́mbà tẹ́ pè mí sí lẹ́yìn ètò tẹ́ bá ní tẹ́ fẹ́ wí 08065930261 08065930261 ẹ ṣe.

ẹ fi ọpẹ fún olúwa nítorí tí ó ṣe nítorí tí àánú rẹ dúró láíláí ẹnìkan ló bí mi ń jọkan ó ní wọlé ṣó ní plan ní gẹgẹ bí ẹlẹran ara èèyàn gbọdọ ní plan tiẹ gẹgẹ bí ẹlẹran ara mo mọ pẹlú ẹ wà gbunduku bí omi adágún. Mọ gbogbo plan tó wù kí ẹ̀dá oníláyé jẹ́ mọ̀ wípé ọlọ́run ní ń ṣàámi sí o bí n bá sọ wípé bí mo ṣe jí láàárọ̀ yìí ọ̀dọ̀ ha ni mo ń lọ tí ọlọ́run bá sọ wípé ọ̀dọ̀ bí lọ́kọ̀ lọ.

olúwa orí ọ̀fẹ́ rẹ fífún wa o níbo la ti ń bọ̀ níbo la ń lọ gan ẹn tí ọba mọ bi títí ń bọ̀ ó ṣàyẹ kó mọ bi títí ń lọ tí ń lọ ẹ mọ́ gbàgbé o a polówó

àbí mọ́ bẹ̀rẹ̀ mọ́ ṣẹ̀yọ́. Tí mo ní kọgbọ́n sáré ká, mọ́ ṣe gá. Tí mo ní dọ̀pọ̀ lọ́lẹ̀ bí ẹni ń dáfà kí ni ká tún ṣe gan-an.

0: ẹ wo ọ̀rọ̀ ọlọ́run tí wọ́n fi ń kọ orin yẹn ìgbà tí ọba ẹrọ́dù ní kí wọ́n lọ kó bèrè ń tọ́ba fẹ́ bó ti jó dáadáa tọ́ wá ní kọ́ lọ bèrè orí john the baptist nínú àwo pọ̀kọ́
1: ẹ̀yin náà jẹ́ ẹ̀rí bẹ́yẹn ó yàtọ̀ síra wọn o.

síbẹ̀ síbẹ̀ ìwọ sì tún ru ẹrù ẹ̀ṣẹ̀ rẹ ká. Mo sọ wípé òní yẹ ọ̀láyẹ ọjọ́ sì ń gorí ọjọ́. Gbà wá o. Ọlọ́run kó gbà wá. Agba wa o. Wadofo Edumare ko gba wa ko saanu fun wa. Ile aye Kristi kijoba re de. Ibi an lo o je mi rara. Eto korin tan yen ni ti Ekwa Takete Gospel. Sao tete ma pe kowe ni o pa nlo mo je. Asa tun

0: tẹ́ẹ̀tún fi ń tẹ̀sí ọgọ́rọ̀ wípé ó lè kó sẹ́rànjà. Rìndì kíjọba rẹ̀ dé o, ó sojú.
1: Kíjọba rẹ̀ ó dé o.
0: Ọ̀pọ̀ olóòtú ẹ̀sìn ló ti do olóòtú ìjẹ́ àti ọkọ̀ èèyàn mẹ́mọ́ ni wọ́n ti dọ́gbọ́n tí kọ̀ǹtàkọ̀ èso.
1: Ọ̀pọ̀ ni orí ń ṣe mọ́. Ti fẹ́ dàgbà wípé èmi náà ti níjọ tèmi báyìí.
0: Bó bá wá ṣe tà bí wọ́n bá rí
1: fúláàtì. Ní lórí àwa tẹ́ ajé èèyàn yìí náà ni.
0: Bí wọ́n bá wá wí.
1: Ẹni ọjà rẹ̀ bá dùn ńlá yóò sì pọn pọ páyọ̀ sí.
0: Gbọ́tà sí ọ̀nà àrà. Wọ́n á lóluwa ló ṣe ń. Ọ̀nà àrà ló fi kọ́ ní ọ̀hún tó túnra mọ́tò lẹ́ẹ̀kan tuntun bó tojú sú mi. Àwọn kì í gbọ̀nà ayégún ojoojúmọ́ ni wọ́n rìn lọ́nà àrà.
1: Wo àti ní Jésù àti lolúwa o tẹni bá ní náà ló yege ẹni bá ní náà ló bọ́ torí pé bẹ́yàn bá ní wọn ó tún jẹbi ìṣù ni o èmi ti ní tèmi o ìwọ ń kọ́. Ẹ sin kìí kéré àsáre le. Agbowo re li o ka aya re ko mo ko be

come on. Bákanáà ni Rashid Àpàlàtà àwọn ìlú mọ̀kan lórí mìíràn ò ní gbẹ̀yìn bẹ́ẹ̀. Kò wá tó síbẹ̀ o, bí ṣe làmẹ́ yẹ́bọ̀ lápò. A ti ṣàkójọpọ̀ àwọn adẹ́rin pòṣónú lórí ìrìnà kalẹ̀ fún ọjọ́ náà. Lára wọn ni FC Package, Rapping Daddy, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbàgede Race Course Amphitheatre la tún fi pàdé tọdún ní sí. Lọ́jọ́ kẹrin oṣù kẹwàá ọdún tá a wà nù rẹ̀ yìí. Aago mẹ́rin ìrọ̀lẹ́ ni Kọ̀ǹgò ti bàlù tí gí ó sì mọ́dún lára sákàrà. Ìpínlẹ̀ Black àti Mini Michigan ló sẹgbẹ́ tẹrù 32

orí ètò lágbo nígbàgbọ́ la ti máa ń wo àwọn ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ láwùjọ àti lágbo nígbàgbọ́ wọ́n ti wá dá ni tàbí wọ́n kù díẹ̀ káàtó a wá fi a ṣàlàyé díẹ̀ nípa rẹ̀ tó bá sì ṣe ṣe á lọ sínú bíbélì láti wí pé n tí ń ṣẹlẹ̀ yìí sọ́tọ̀ àbí ọ̀tọ̀ sọ́ba bíbélì mu àbí ọ̀bá mu ojú wo ni ọ̀rọ̀ ọlọ́run fi wo gan àwọn tí a mọ̀ ṣe lórí ètò lágbo nígbàgbọ́ gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ nìyẹn

ẹni bí mẹ́lò kan ti wà lójúpò facebook pẹ̀lú mi ẹ̀yin tó kù náà ẹ já darapọ̀ mọ́ mi lójúpò ti facebook báyìí o mo ti wà ń bẹ́ẹ̀ ẹ sì lé lọ́jú ti gbogbo ibi tẹ́ bá sá ti rí mi but bẹ́ẹ̀ ni pé ojúpò facebook lèmi wà yìí mo ti rí ojú bíi mẹ́lò kan ti ń wò mí tẹ́mi náà ń gun wọn báyìí àmọ́ mo ti rọwọ́ yín lábala ti comment section. gbogbo ẹ̀ dàbí pé wọ́n fẹ́ ní kọjá bí ọgbọ̀n ṣẹ́jú lé belenja lọ mọ́ lórí ètò yìí a ti fi ìṣẹ́jú mẹ́wàá a ti fi kẹ́ra wa kú ilé a ti kẹ́ra wa kú ọjọ́ méjì ìjọ mẹ́ta kí ni mo kàn fẹ́ kí a gbéyẹ̀wò lónìí tí mo ti sọ wípé kò ní sí nǹkan bàbàrà kankan tí a mọ̀ láǹfààní láti yiri wò dàbí alára púpọ̀ lórí lágbo nígbàgbọ́ mọ́ ìdí abájọ ni wípé bí n bá kóhun tó pọ̀ wá bí kákan fọ́ lẹ́bọ̀wọ̀ kọ́ mọ́ mọ́ mo wá rò pé ọ̀dà kákan mọ́ mú bíi fídíò tí ò ní ju bíi ìṣẹ́jú méjì péré lọ ká lè rí nǹkan kan déédéé ẹ̀ sọ sí kọ́ mọ́ dàbí pé àti ẹ̀ wá fi fídíò sí pé ó tún fẹ́ dàbí inú bíbélì náà látún ń lọ àmọ́ àlèmọ́wọ̀ inú bíbélì fídíò tí mo máa ń lò tó máa ń pọ̀ ohun tó fi jẹ́ pé ọ̀rọ̀ máa ń pọ̀ kì í ṣe bíbélì ayé rẹ̀ ò fẹ́ fi wo ara yọ mọ́ torí àsìkò. kí ni mo fẹ́ kí a wò lónìí ohun tí ó ti ń ṣẹlẹ̀ tipẹ́tipẹ́ lágbo onígbàgbọ́ ni pàápàá nígbà tó ti di pé pentecostalism ti wọlé ìjọ pentecostal ni àwọn èdè kan ti wá lágbára gan tí wọ́n ti lórìn ọ̀kan lára rẹ̀ ni anointing irú ẹ̀ náà ni prosperity àwọn holy ghost and the rest kì í ṣe pé àwọn kìíní hù sínú bíbélì tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n nígbà tó di pé era pentecostalism yẹn ni pé ìjọ tí ẹ̀mí mímọ́ gbé kalẹ̀ láti wá ń gbúrò anointing kankan wọ́n wá lo anointing títí kọ̀ wá síbi tí wọ́n yà sí anointing oily anointed handkerchief anointed igba anointing for success anointing for breakthrough anointing for longevity anointing for security anointing for immunization àti gbogbo oríṣiríṣi ibi tẹ́ bá lè yà sí. ọ̀kan pàtàkì inú àwọn ò ní anointing tá a bá má anointing tó ń pò ń bẹ̀ àmú prosperity àbí tá a bá má anointing tán àmú

so nígbà tí ẹ̀mí mímọ́ bà lé wọn ní orí wọn gba agbára wọn dẹ̀ ń ṣe iṣẹ́ ìránṣẹ́ so àwọn tó bá wá contact wọn gbà náà wọn ń rí healing miracle wonder wọn ń lajú afọ́jú wọn ń gbé wọn ń jí òkú dìde wọn ń mú arọ́ lára dá so oríṣiríṣi iṣẹ́ àmì tó bẹ̀ẹ̀ gẹ́gẹ́ bíi pé kí ni wọ́n ń pè sádò òjijì paulu àbí pétérù ọba lé àwọn aláìsàn wọn sì dìde kì í ṣe anointing ọ̀lù ní pétérù lọ ta lé àwọn aláìsàn lórí kí wọ́n tó dìde òjijì rẹ̀ bà lé wọn wọ́n dìde torí wípé òun fúnra rẹ̀ ni ó kárí anointing upon him so anointing upon òun ni wípé ẹni tó bá contact ẹ ọ máa ní healing ọ máa ní miracle kì í ṣe wípé ìwọ lọ́mọ wá healing káàkiri gẹ́gẹ́ bí christianity as a christian the second dimension wípé anointing must be upon you so that all ibikíbi tó o bá dé àwọn èèyàn lè contact ọlọ́run látara rẹ if you may contact physical contact with you tàbí your appearance will carry Christ so ìwọ tó wá jẹ́ christianity tó yẹ kí ọ carry anointing upon you tí wọ́n tún ní kọ́ ọmọ ẹgbẹ́ gòrò ló wá so bó ló sì wá jọra wọn báyìí tí wọ́n tún ní kẹ́ ẹ wá gba anointing ẹ kí ní bẹ́nu ayé rẹ̀ gan tẹ́lẹ̀ tó bá nílò anointing ṣe jésù gangan tó jẹ́ anointing o tó bá jẹ́ pé ń bẹ́nu ayé rẹ̀ ń tòótọ́ kí ló ṣe nílò bọ́tù anointing oil kó tó di pé wọ́n anointing ẹ so àwọn nǹkan tí ó dàbí ẹni wípé kò tó pọ́ ó ti fẹsẹ̀ múlẹ̀ ó ti di igi àràbà lágbo onígbàgbọ́ ṣùgbọ́n tí kò fi ògo kristi hàn tí kò tiẹ̀ ní ṣe pẹ̀lú christianity at all anointing oil kì í ṣe part of christianity kì í ṣe ìṣe tó yẹ ká bá lágbo onígbàgbọ́ torí pé kì í ṣe ìṣe àwọn apostoli mọmọdé nǹkan ọmọ wẹ̀yìn tẹ́ tí ìgbọ́ mi rí dáadáa tẹ́lẹ̀tẹ́lẹ̀ but àwọn apostoli náà nù james chapter 2 àwọn apostoli kankan ò lo anointing oil nù james chapter 2 ṣùgbọ́n kì í ṣe nǹkan tí mo lè sọ lónìí àwọn tó mọ̀ mí tá a ti ń bọ̀ tipẹ́tipẹ́ wọ́n mọ̀ pé mo ti ṣàlàyé ìyẹn dáadáa ṣùgbọ́n ibi tí mo fẹ́ parí ẹ̀ sílẹ̀ torí bẹ́ẹ̀ ṣe ń wòye náà ní ìsìn ọjọ́ ti lọ tán àsìkò díẹ̀ ló kù mọ́ àtẹ̀bẹ̀ kí a dá sí díẹ̀. Now in tá àmọ́ bèrè ń sìn ni wípé anointing oil tí a wá ń wì tá à ń gbé káàkiri ń sìn ṣé òun ni ó replace jésù ni àbí jésù pilẹ̀ ń bẹnu ayé rẹ tó tún wà anointing oil tó bá jẹ́ pé jésù ń bẹnu ayé rẹ ṣé jésù yóò lè ṣe tí ń bẹnu ayé rẹ kò lè ṣe nǹkan tó o fẹ́ tàbí tó ń retí yẹn agbára jésù ti ń bẹnu ayé rẹ ọ̀ka àfi tí wọ́n bá ta òróró lé ọ lórí so kò sí anointing kankan anointing oil kankan níbi kankan tayọ jésù ti bá ń bẹnu ayé rẹ anointing oil ò lágbára ju jésù lọ bẹ́ẹ̀ ni tí jésù bá ń bẹnu ayé rẹ o ò nílò anointing oil mọ́ tí jésù bá ń bẹnu ayé rẹ your physical appearance ó kárí anointing fúnra rẹ so tába tí wọ́n ń practice tá a ti ń sọ fún àwọn kristẹni kẹ́ wá gba anointing oil èyí tá à ń sọ fún wọn ni wípé ayé yín pilẹ̀ wà ní kòròfo ṣùgbọ́n tí dípò tí wọ́n tún wá fi jésù gan lọ wọ́n dípò tí wọ́n fi jésù gan hàn wọ́n wọ́n bá tún ní òróró ni kí wọ́n mọ wá gbà níbo nìyẹn ti wá bí ti ọ̀rọ̀ christianity tó fi dàbí pé àwọn tó ń ṣẹlẹ̀ lágbo nígbàgbọ́ èyí tí mò ń wí òsèpọ́sẹ̀ bẹ̀rẹ̀ ó ti bẹ̀rẹ̀ láti in the 80s bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ òde òní bá láyé ni wọ́n sì rò pé bẹ́ẹ̀ ló ṣe rí kò sí ti ń jẹ́ anointing oil o jésù gangan ni anointing wa mò ń bọ̀.

0: Online Dynamics. Ilé-iṣẹ́ akọrinrin àjọ tó ti gbẹrẹgẹjigẹ sí Nàìjíríà. Kàkà kí tún fan. Wípé lọ́dún 2026 gbé ìgbésẹ̀ kó bá wọn rìnrìn àjò. Kó kọ sílẹ̀ nínú àwọn ètò wọ̀nyí. Online Dynamics àti BSB Study Abroad ní Canada àti ní London. Work permit wà nílẹ̀ fún orílẹ̀-èdè bíi Netherlands, Finland, Luxembourg, Norway, Ireland and Canada. Bẹ́ẹ̀ ló wà bákan náà fẹ́ntọ́ fẹ́ gbẹ̀kọ́ ní Canada, London, Finland, Ireland, Hungary, Australia àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Online Dynamics létò ìrìnàjò lọ sí China, April and October, Europe, Germany and Netherlands, June 2026, South Africa, May ló bọ́ sí London, November 2026 ní ti BSB. Ìrìnàjò tó ń fọgbọ́n kọ́gbọ́n fìmọ̀ kó mọ̀ pẹ̀lú olókoòwò lágbàáyé. Business supporting business international. Online Dynamics àti BSB. Wọn ò nílò ẹjọ́ àròkúdórógbó. A ti mọ̀ wọ́n mọ̀ sí à ń kó ìrìnàjò fọjọ́ pípẹ́. Ti ẹni kọ́ kàn wọ́n la lọ́fíìsì wọn o. Adépatẹ Abẹ́bí Crescent, Up Edition Police Station, Jericho Ibadan. Telephone 081-0273-8145 àti 080-324-2-9497. Online Dynamics jẹ́ ọ̀kan nínú alábàáṣepọ̀ wọn ìrìnàjò ayọ̀.
1: Onímọ̀
2: ajá wílọ́rọ̀ tí ọ̀pọ̀ dàjẹ́ lẹ́gbára àgbòmọ̀mọ̀ tá a wílọ́rọ̀ tí ọ̀pọ̀ dàgbò mọ̀lẹ̀ yímù yímù yímù asúre tètè ò ní súre kọjá ilé arìnrìn ìbẹ̀rẹ̀ ò ní sùn sẹ́bà ọ̀nà wọ́n gbà wọ́n wè mọ́ ọ̀gá dírẹ́bà má sì ṣe ìlòdì sí iná tí ń darí ọkọ̀ lójú pópó bí ọ̀pá ẹ̀ tí ní ọkọ̀ já lọ. Àjọ tí mójútó ìbọ̀wọ̀ fún òfin ohun ìgbófinró ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Ọ̀yọ́ State Rule of Law Enforcement Authority ní Nketata o. Iná lòfin kò mẹ́ni ọ̀dá. Má gba wọn wè má. Má sì jáná tí ń darí ọkọ̀ lójú pópó. Ẹ̀mí ọ̀làárọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ ò ní bàjẹ́ o.

0: Stay tuned to 32 FM 94.9.
1: Nítorí pé olówó lọ́wọ́ tí wọ́n bá ń tàn án pọ̀ ráyé wá nítorí dúkìá tó pọ̀ tó ní ọkàn tí ìbalẹ̀ pọ̀ ráyé wá àlàáfíà lògùn ọ̀rọ̀ ṣáájú ara rẹ o ìlera sílẹ̀ mí gígùn gbogbo àrùn tí ń ṣẹ̀dá láyé náà kọ́ láyé fi ń ṣe ni bí dọ̀tí bá pọ̀ lára tí gbogbo ẹ́ńjìnì táṣẹ̀dá bá ṣe bẹ́ẹ̀ tó kọsẹ́ má fòyà tó bá ṣe bí ẹni rara tára rẹ ò ṣe déédéé pinnu ló kà yára rẹ o Venitón Clean Sani kó sẹ́mu agbanúgbàdé fọgẹ̀dẹ̀gẹ́dẹ̀ ara dànù Venitón jagunlabí panko pé ọ̀rẹ́ ara tọmọdé tàbá tọkùnrin tóbìnrin ló le lò ọ̀sọ́kùnrin sóbìnrin dò pépé Venitón Clean Sani atẹ́gẹ̀ṣe maradán bíi kóró sin Venitón Clean Sani kìkì dé gbòógì tí ò lọ́tínú la fi ṣe ó ti wà káàkiri ilé ìtajà oògùn jákèjádò ilẹ̀ Nàìjíríà a sì ń wá alágbàtà fún Venitón Clean Sani pé nọ́mbà kò demand 00-3405-1533 00-3405-1533 iléeṣẹ́ Emi One Natural Skia ló ṣe Venitón Clean Sani òun láyé tún lò.
2: Gbogbo ìlú Ìbàdàn ṣe ti gbáradì. Ìpéjọ fàájì tó tóbi jùlọ ìtúwọlé bàgẹ̀n. Àjọ̀dún kẹrin laughter fest ọdún 2026 láti ìkànnì adẹ́rìnpọ̀ ìṣòro 32 FM 94.9. Tọ̀tẹ̀ yìí sára ọ̀tọ̀ ká mọ́mọ́ ká ṣàgbọ́. Ẹ ò ní fẹ́ gbẹ́yìn níbi alẹ́ fàájì tó kún fún ẹ̀fẹ̀ àti àwàdà tí kò lódiwọ̀n. Olórin tí yóò gorí ìtàgé ládùn ni Olúwa

mẹ́rin àṣíjà pàlà àtàwọn ìlú mọ̀kọ́ lórí mìíràn ò ní gbẹ̀yìn bẹ́ẹ̀. Kò wá tó síbẹ̀ o, níṣe là ń mẹ́ yẹ́bọ̀ lápò. A ti ṣàkójọpọ̀ àwọn adẹ́rìn pòṣónú lórí ìrìn kalẹ̀ fún ọjọ́ náà. Lára wọn ni FC Package, Rapping Daddy, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbàgede Race Course Amphitheatre la tún fi pàdé tọdún ní sí. Lọ́jọ́ kẹ́ni oṣù kẹwàá ọdún tá a wà nù rẹ̀ yìí. Aago mẹ́rin ìrọ̀lẹ́ ni Kọ̀ǹgò ti bàlù tí Gíọ́sì mọ́dún lára sákàrà. Ìpínlẹ̀ Black àti Mini Michigan ló ṣẹgbẹ́ tẹrù 32 FM.

0: alẹ yìí yóò pẹpẹ rẹpẹ torí pé ìdí mo kó wá fún wa alẹ yìí ẹ bẹ fún o a gbọ ọrọ fún pé ẹlẹrìn tó bẹẹ kí bẹ fún yí ẹ ní ẹ ṣe kí ni ẹran mi tó bẹẹ torí bẹẹ wà ń ṣẹlẹ nígboro báyìí o bẹẹ wà ń ṣe kí ni ìṣẹlẹ gbòòrò pọnà mẹ kó jẹ pé kẹ ẹ gbọ bí ṣe ń lọ. Mọ̀bọ̀ ìdíbẹ̀rẹ̀ tó.
1: Àbúrò olóde fẹ́ lójú ẹ̀rí tẹ́ mọ wá láti ìlọrin ẹ̀tọ́ Kásùnláyọ̀ Akíìmù Abisat Alómilámù ẹ máa wá gbọ́ ogun orun ni amúlùúdùn ni adẹ́rin pòṣónú gbogbo nǹkan tẹ́ ń bá ń fẹ́ tiẹ̀ máa gbọ́ ń bẹ̀ lálaalẹ́ ogun orun ni ilé mi náà bá wá láti ìlọrin ètò tó milẹ̀ tó mìlú ni tó lámì tó laka orin àgbọ́mújójó ẹ máa gbọ́ ń bẹ̀ ẹ̀fẹ̀ ẹ máa gbọ́ ń bẹ̀ àríyá pàtàkì ogun orun gan ni ẹ máa wá èmi náà wá láti ìlọrin o à ń gbásà lárugẹ Akíìmù Alómilámù ètò rẹ ni.
0: ẹ gbọ́ Kásùnláyọ̀ ẹ jẹ́ Kásùnláyọ̀ gbogbo wa pátápátá o ètò Akíìmù Amsat Alómilámù ọ̀rẹ́ tèmi olóríire ẹ máa gbọ́ ní gbogbo alẹ́ Sátidé títí dalẹ́ Sunday lẹ́mọ̀ gbọ́ 32 FM ní ètò Abdulkakim Akíìmù Amsat òun ló lo ètò ètò níta Akíìmù Amsat káàdẹ́rìn ipò ìsónú ẹ wá nǹkan fìdílé o ẹjẹ́ àjọ gbọ́ ìwọ náà ọ̀ọ́ni ronú mọ́ ọ̀lẹ̀ ní ẹ̀jẹ̀ rúru láéláé ọ̀rí gbogbo èèyàn tí bá ti ń la pàtẹ́sàn bọ̀ bá rọrùn sùn bọ̀ bá ti ń gbọ́ ètò Akíìmù Amsat Alómilámù tèmi adẹ́rin pòṣónú Kásùnláyọ̀ ẹjẹ́ àjọ gbọ́ ìwọ ń gbọ́ èmi ó gbọ́ ìwọ náà ó gbọ́ èmi àjóbíẹ̀wé ń gbọ́ àjóbíẹ̀wé ààrẹ mú bàbá láǹsí àgbà.
2: Èjì rẹ̀ kò ní bàjẹ́ fún ẹ̀ tá ò fẹ́ kó bàjẹ́ fún wa nítorí pé bí ayé

0: Ọba bẹ kẹ yàrá kúrẹ mọdọdọ táyé sùnàyà.
1: Ipe kíkẹ́ ní tẹ́yẹ.
0: Láyé ọba alábàálẹ̀ léwo.
1: Ó padà sílé, ó wá bọ́ àdìtú ẹjọ́.
0: Bẹ́ẹ̀ dì máa.

0: tó pa wo ojú tó pa wo kó má ìwọ postali wọn wá nínú kankan tó máa fà wá ọmọ tó ṣùpá báyọ gbogbo ayé tí mo pè mo dé o.
1: ó ní ẹ ti máa gbọ pé sáde òṣùpá ó ń bọ ní ọdún fọ ní race course ọ̀fẹ́lẹ́ wọlé o kò sí pé àgbáwọ́ lọ́wọ́ yín ọdọọdún bá ti máa ń ṣe nìyẹn
2: láti bẹ́ẹ̀ni
1: ẹwà rẹ́rìn láti ju rẹ̀ pé yẹ́sì àwa títí yẹ̀yẹ́ ti wa àmọ́rírì yìí ẹ máa bọ̀ ẹ̀dí kájọ jókòó kájọ gbádùn
2: kí
1: sáájú òṣùpá kọ́mọ lù sí wa níbàdí ní ọjọ́ mẹ́jọ. Oh my God, mama play sáré fún yíjọ pé yọ máa pọ̀ gan-an.
2: Ẹlẹ́fẹ̀ tó bẹ̀.
1: Oh God, race course ni o, ọ̀dún fọ́ ọ̀fẹ́ lẹ́rẹ̀ wọlé ẹgbà bẹ́ẹ̀ ọ̀dún fọ́ ni ìwọ mú ọ̀rẹ́ dání ọkọ̀ mú ìyàwó dání ìyàwó ọmọkọ̀ dání ẹ̀jẹ̀ká pọ̀ ń bẹ̀ ọlọ́.
2: Ẹgbẹ́
1: rò pọ̀ kí ẹrìsì máa ṣe
3: kí owó lọ́lọ́wọ́ pápá kò yẹ́ nìkan revolution ló ti sọ̀rọ̀ àṣírí olójú àwọn tó yé
4: torí wípé ọ̀rọ̀ láwọn ohun náà máa
3: àṣírí ni àgàgà èèyàn tọ́lọ́run bá fẹ́ gbé gbà fún ọ̀pọ̀ èèyàn tó lójú inú àgbà fún tọ́ba wá sọ fún aláìmọ̀ kan
4: sẹ́rí kò ní gbọ́ sọ pé òun ò ní gbà fún
1: gbogbo àfẹ́ èèyàn báwo ni o ṣe pa fọ́lọ́run. Jẹ́rí ọ̀rẹ́ mi ti pè láti Canada olùdíje Sunday Fasina
2: wọ́n
1: jẹ́rí láti Canada mi ṣe wá nù ọ̀rọ̀ tọ́lọ̀ mi ti wá kọ ó ní àríyá ti lọ lójú agbóhùn ó ní gold pepper soup yìí ó lè jù
2: alóbi láwọ. Ọ̀rọ̀
1: lọ gbé gold pepper soup fún lẹ́ẹ̀kan. Ọ̀rẹ́ mi ló ní kọ́ jẹ́
2: Sunday
1: Fasina
2: wọ́n
1: á wọ ìyàwó mi náà fáwọn ẹ̀dùn ọwọ́ akọ mẹ́sìlì sí wọn náà ọkọ ó ní ẹ̀mọ́ bìrì ẹ̀ka tọ̀tọ̀ wípé nígbà ìwọ̀n bá pé ọkọ rẹ̀ tó bá dún tọkọ rẹ̀ ọwọ́ akí ọ ó ní ẹ̀sìn ẹ̀mọ́ bìrì náà ẹ̀mọ̀ níbi náà wọ̀nyí ẹ̀mọ̀ sí ẹ̀mọ̀ kwádùn ó ti wà
2: wọ́n náà
1: ọ̀tọ́jú rẹ̀ mo lọ tọ́jú mi dé orí lórí tọ́jú àbísà náà báwa
2: ni. àti tayo ìfẹ́dùn lọ́hàn lọ́fíìsù ìtò.
1: bá a gé ọ̀rẹ́ mi náà.
2: mo kì í mo lòyìn lọ́gọ̀ ẹnu ẹ̀ṣẹ́
1: kó àdúró sí. sọ́dẹ̀ bá a gé dáadáa bá a sàdúrà fún ìyẹn dáadáa ni ọ̀rẹ́ mi ti bá gé ọba ìyá mi ni.
2: ọ̀rẹ́ ọkọ mi taiwo.
1: sọ́dẹ̀ fásitì ni o.
2: Sunday Fasina.
1: èmi
2: gbàládùrà fún yín sá pé láyé bá ń jẹ ẹni mọ ìbínú elédùn alágbára ìtumọ
1: rẹ
2: ẹ wà kéré oko wálé lágbára lọwọ
1: ọlọrun o lè tẹwọ pé
2: mo jẹrìí wọn
1: ẹjẹ
2: tún gbàdúrà owó àdúrà lọ máa sàn sá lágbára ìtumọ rẹ Mr. Sunday Fasina lórílẹ̀èdè Canada mo ń gbà ládùúrà fún yín bílíọ̀nù la bá ṣe mọ́ báyìí ó yẹ sọ́wọ́ kẹ́ ẹ gba eré ayọ̀ ẹ gba eré ọ̀tún ó yá ẹsẹ̀ tẹ bá gbé jáde nínú ilé yẹn lọ́la ẹ̀ ń gbé lọ síbi tẹ́ ti máa ṣe oríire ni kò ní tàsé bó ṣe máa rí nìyẹn
1: ó
2: ti rí bẹ́ẹ̀ jésù.

0: mi.
1: Ṣé o gbẹ̀ngbẹ̀?
0: Yà.
1: Àlàáfíà fún ètò.
0: Àlàáfíà fún wọn náà fúnra
1: rẹ̀. Ẹ rí tábà sọ orí ètò gbàdúrà jù Nàìjíríà ni. Ṣùgbọ́n àwọn kan wọ́n sọra wọn di ẹyẹ tí wọ́n ṣe àdúrà wa jẹ́ bí ọkà bàbá. Àwọn náà mọ ara wọn dáadáa.
0: Ẹyin wọn lọ nù.
1: Ẹlẹ́jà gbàgbé o. Bíbélì ni èmi ń bọ̀ kankan.
2: Èrè mi sì ń bẹ pẹ̀lú mi.
1: Láti sá fún oníkálukú bí iṣẹ́ ọwọ́ rẹ̀. Bẹ́ẹ̀ni. Ẹ rí eré náà ṣe ní Nàìjíríà o, ìkà náà ṣe Nàìjíríà o. Gbogbo apátápátá àtàwọn tó wà lórí ipò àtàwátá láàrin wà jọra lù. Gbogbo apátápátá á bẹ̀rù wa ń bọ́dẹ̀ olè òní gbé. Bọ́dẹ̀ mọ̀lẹ́ jẹ́kọ̀ bọ́dẹ̀ òde ọ̀run ni. Àláfíà fún ètò.
2: Àláfíà fún ẹ̀yin.
0: Sórí wọ́n ní bọ́ lọ́wọ́ bá tẹ́, ọyà aláṣẹ tẹ́, olówó tó bá tẹ́, tí ẹ bá. Ẹni tó bá yẹ kẹ́ ẹ ṣe ẹ̀yin ẹ ṣe. Ẹ máa ro tó lọ́wọ́ kan ẹ̀ tó gbé gbèsè kankan tẹ́ ẹ bá máa sí. Ìdérí tí ẹ bá máa sọ pé ẹ sì ẹ make sure pé ẹ ṣe. Tẹ́ ẹ bá ṣe àti ẹ ti yarí ná. Ok ẹ bá bọ̀ a gba àárẹ̀ ti yí fún kàpẹ́. Àárẹ̀ ti yí o. Ẹ bá bọ̀ tí wọ́n kẹ́ ẹ yí tẹ̀ ẹ sí o ẹ gbùn.

0: Femi.
1: Sir.
0: Jẹ́ kí ni mo yà á mọ̀ lọ lébàáyì.
1: Olè
0: ti yá.
1: Lè ti
0: yá. Ọlọ́run. Kọ́ńtà ti pàkọ́ ní ní kí ló kọ́ fẹsẹ̀ kan dé ìwò.
1: Ok.
0: Jáde wò lọ.

0: ẹ gbàdú ẹlẹ pẹlú ìbínú ta nínú mọ bí tí n bá ti rẹrin tó fẹ kí n máa fojoojúmọ
1: sunkún
0: olúwa ṣe ìdájọ ikú fún ta ló fẹ mọ rí mi nínú omi jẹ ẹyin abiyamọ ẹ gbàdú ayé ta ló nínú omi jẹ ló ti fẹ máa rí mi. Jáde láyé! Ẹsọ̀! Ta ló fẹ́ mọ rí mi rọ̀ mi jẹ́? Ta ló ní ẹkún ni kí o fi máa lò gbà? Jáde láyé! Ẹ̀mẹ̀! Sọ pé gbogbo ọ̀ tó kóra jọ lórí
1: sí.
0: Ẹjẹ́ rẹ́rìn lórí
1: ẹ̀. Ẹjẹ́ lábọ́ bá dẹ̀.
0: Ẹjẹ́ rẹ́rìn lórí ẹ̀. Àdúrà Dáfídì
1: ní
0: orúkọ fún mi ní ẹ̀rìn lórí àwọn ọ̀tá.
1: Kí n láfi ọba máa ẹni mi.
0: Lórúkọ fún máa ẹni mi. Kí n lẹ́nu ọ̀rọ̀
1: lórí.
0: Gbàtọ́ kẹtọ́ kan. Àdúgbò ọjọ́ ló sọ bẹ́ẹ̀.
1: Bẹ́lá tó pẹ́ ẹjẹ́ rẹ́rìn. Lẹ́mi là.
0: Lórí ọ̀ tó fẹ́ pa mí
1: lẹ́kùn.
0: Lórí ọ̀ tó ń bá mi. Lórí ọ̀tọ́ ń bá mi
1: jọ.
0: Ẹ fún mi lẹ́nu ọ̀rọ̀
1: lórí.
0: Lórí ọ̀tọ́ ń bá mi
1: jọ.
0: Ẹ fún mi lẹ́nu ọ̀rọ̀ lórí. Ẹ jẹ́ rẹ́rìn lórí.

0: ẹjẹ rẹrin lórí àwọn tó ń bá ayé mi jàgbọ́ ẹ fún mi lẹ́rin lórí. Wọ́n ń náwó ẹ̀ sọ pé ìbùkún tí mo ti sọnù olóore tí mo ti sọnù aláàánú tí mo ti sọnù láti January ẹ padà wá wọ́n mọ̀ kígbe sókè àwọn eré tí mo sọnù opportunity tí mo sọnù láti January padà wá oyá oyá oyá.
1: Mo ti ba yan yo ti mama yan Marco ti kon pe mi na Marco so mo ti wa dele lojo yen ari to pari ni last year ko mo na pe wa pe mi o lo ale se ready fi lodo yo mo ni ah Olorun to ti ase ni maluma won o lo ase bi ko bi ogo fun Olorun December 14 la se wedding date
2: eh atoko
1: be do pe mi
2: eh ti se wedding tele
3: oko wa se wedding
2: ah iya bọ́ọ̀lù ẹsẹ̀ ìjọ
3: ẹjọ́ ẹni lọ́jọ́
2: ẹjọ́ gan ẹjọ́ gidi
3: lọ́jọ́ ayọ̀ ẹjọ́
2: ẹjọ́ kan
3: ẹjọ́ ayọ̀
2: congratulations ẹ̀dẹ̀ ti bí ogún ọmọ tán
3: ọ ti bí mọ tán
2: gbogbo ẹ̀yìn tẹ́ ṣayẹyẹ rí ẹ máa ṣayẹyẹ
3: àmì jésù.

0: Orúkọ mi ni Ọlọ́run fẹ́ lórúkẹ. Olùgbé Ọlọ́run lókè ọ̀tọ̀rìtì ya. Láàsì ẹ̀ta wá síbi láàsì wá gbàdúrà. Inú ọlọ́mọ fẹ́ ní ọjọ́ ayọ̀. Bí mo ṣe bá yàn yọ tí màmá yàn máa kó. Kẹ́kọ̀ọ́ bẹ̀mí náà máa kó. Só mo ṣe wá délé lọ́jọ́ yẹn nípàdé tán parí ní láàsì ẹ̀. Ọ̀kọ̀ọ̀mọ́ náà pé wá pè mí. Ó ní alẹ́ ṣe rẹ́dì fún lọ́dún yìí. Mo ní Ọlọ́run ọ̀tọ̀rìtì àṣẹ. Mo ní màlúmọ̀ àwọn ọ̀nà àṣẹ. Bí ògo fún Ọlọ́run December 14 la ṣe wedding date.
1: Ẹyin àtọkọ yìí.
0: Bẹ́ẹ̀ ni.
2: Ẹ ti ṣe wedding tẹ́lẹ̀.
1: Ọkọ wa ṣe wedding.
2: Ìyá.
1: Wọ́n ti di ìyàwó.
2: Bó o lẹ ṣe ìjọ.
1: Ẹjọ́ ẹni lọ́jọ́.
2: Ẹjọ́ gan. Ẹjọ́ gidi.
1: Lọ́jọ́ ayọ̀. Ẹjọ́.
2: Ẹjọ́ kan.
1: Ẹjọ́ ayọ̀.
2: Congratulations. Ẹ dẹ̀ ti bí ogún ọmọ tán.
1: A ti bímọ tán.
2: Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣayẹyẹ rí ẹ máa ṣayẹyẹ.
1: Àmì Jésù.
3: Gbàdúà.
1: I pray.
3: Bí Olúwa ṣe ń bẹ.
1: As the Lord lives and
3: sees. Sí ẹ̀mí ẹ wà.
1: And the spirit also.
3: Gbogbo ẹni tó ti kàn ní pápẹ́ dandan.
1: All those that say compulsorily.
3: Àwọn máa rẹ yẹn.
1: They are going to see your head.
3: Wọ́n ṣubú lójú.
1: Ẹ mẹ́.
3: Sọ láwọn tí mo sọ lọ́wọ́ yìí.
1: Those I'm talking about.
3: Àwọn ni Dáfídì kígbe pé.
1: That one that David shout.
3: Ní ṣùgbọ́n ìwọ ni.
1: Why it is you?
3: Ìwọ olùgbà mi.
1: You my friend.
3: Ọ̀rẹ́ mi.
1: My friend.
3: A jọ ń jùmọ̀ kẹgbẹ́ lọ lé
1: Ọlọ́run
3: papọ̀.
1: They want to shine more than you by
3: one. They le se lala to
1: se. And they cannot live up to you.
3: One will go spiritual.
1: They will not go spiritual.
3: Fun gbarada.
1: For to take over your
3: potential.
1: They want to usurp your own
3: potential.
1: They will do it themselves.
3: One will go.
1: I'm taking your glory.
3: One will do it for themselves.
1: And
3: one man to for what turns
1: to. The children you train with your own money.
3: One will withdraw.

0: aláduale kìírọ̀ ọ̀tálẹ̀ múra wọn wọn máa ń borí
1: ni
0: bí wọn bá pẹ́ 1 million lẹ́mìlì ẹ lórí
1: a ó borí
0: sọ pé agbára tí o ṣe jábọ̀ agbára tí ogun ò lè
1: borí
0: agbára tí ọ̀tẹ̀ ò lè borí wọnú ayé mi
1: o
0: In the name of Jesus.

0: gbogbo tó dá ló mọ̀ ń fà mú.
1: Kí
0: ló yí ẹ kátí ẹ̀gún fẹ́ gbé mi? Àtúwẹ́lẹ̀. Àwọn ìdílé kan ń bẹ
1: ọ̀gbun
0: àkí márì tó fi bímọ.
1: They don't marry until they give
0: birth. Wọ́n dáná ẹni kankan rí.
1: They never spend out of anyone.
0: Wọ́n kàn lọ márì dáná.
1: They will just marry out.
0: Àwọn ọkùnrin kan náà wà bẹ́ẹ̀.
1: Some men are like that.
0: Wọ́n tọrọ obìnrin rí.
1: They never marry anyone.
0: Wọ́n kàn bímọ kí n tì.
1: They just give birth out. Egun
0: burúkú ni sá. Ẹyà balẹ̀ kàdá. Egun burúkú ni.
1: It's a bad thing.
0: Ó kàn rò páyé lẹ̀ njẹ.
1: You think I enjoy you?
0: Egun burúkú ni.
1: It's a case.
0: Tó bá tí n bá sọ fẹ́ pé Sunday òní. Egun
1: father.
0: Amen.
1: My brother.
0: Bring up the stipaya.
2: Praise the Lord. Omo ijo ikorodu ni mi. Gbogbo gba ni mo ma lo fun program. About 4 years ago. Lawon sin bi bayi ni mo n gbe tele. Alabi Afolake. Lawon sin bi bayi ni mo n gbe tele ka to ko lo si Ikorodu. So sister mi kan wa ni pe ki ma gbo program authority mo sha n gbo igba to ya oko mi o si nbe mo mi gbo mo so 2 years ago ta ko lo si Ikorodu so ibi ti mo gba shop si ni ore mi kan ni pe e se e pe kini time pe mo fe lo si program mo wa ni pe program wo na lo oni program authority mo ni sha wa n to si nbi bayi ni oni be ni lemi na ba mu scarf mo sha tele so lati gba ye sha mo sha n lo mo n lo sibe so last year igba bede baba ni time yi mo ti bi mo kan ri 10 years omo na lele ati gba ye mi loyun rara ato mo se test mo lo hospital o sha treat mi igba to ya mo sha gbo ati nowo so last year ti baba ni pe awa ta woju olohun fo mo ka jade ka mu eso wa eso orisi meta mo sha mu eso ye wa sha shadu ase gbogbo e so ninu osu ye gba to olohun fa ri mi jewo agbare mi go su ye gangan olohun se yanu ti mo loyun o wa je ya lenu fun mi pe ah ase agbara n be lori oke ogo yi
3: gbogbo ẹyin tó ń wọ ọmọ sẹ́ẹ̀ gbọ́ báyìí ọjọ́ mélòó mo la fi lórí òkè
4: ọjọ́ mẹ́ta
3: bẹ́ẹ̀ náà sì máa gbọ́mọ yín wá ni.